0: A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yà là pérégede. Ọ̀yẹ́ ire owó ọmọ àláfíà tó ń ta Èkó ti ṣe bálẹ̀ tọrọ̀ náà ni kó là kò wá lówùúrọ̀ tòní. Ṣojúmọ́ tó máa lónìí lójúmọ́ àmújẹ po ojú tó mọ́ wa lónìí lójúmọ́ àmújẹ yọ ojú tó mọ́ wa yìí náà lójúmọ́ àmújẹ má dùn má dùn. Bàbá oyin o, àkíyè pé ẹkú ojúmọ́ ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ mọ̀ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì tó ń fẹ́ dé láàárọ̀ tòní. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Ìní ọjọ́ kejìlélógún nínú oṣù keje ọdún 2026 a kí wa pé ẹkú ojúmọ́. Ọdẹ odun bí ara ò lè bí ṣàlàfíà lẹwà bí àwa náà ti ṣe wà lóòrọ̀ tòní. Lorúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wàyé, Henry níbẹ̀ ní ìgbọ̀nà ìṣàkóso lọ́wọ́ báyìí tí ohun gbogbo ó sì máa lọ bí a ti ṣe kọ̀wé rẹ̀. Tíyín ni pé kẹ wá nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan ká lè jọ láǹfààní àti gbádùn ara wa bí ọlọ́ba. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiyè olórúkọ tèmi jẹ́ ime. Ní ọmọ bàbá olómiyè, mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀. Látinú àwọn ìwé ìròyìn tí ń bẹ lọ́wọ́ iwájú mi yìí, àwọn ìròyìn níbẹ̀ láàmọ́ láǹfààní àti ṣámú lẹ́yọkọ̀ kejì tí ìtàyẹ kálukú mọ̀ sẹ́nu ṣámú. Àbí bẹ́ẹ̀ kọ́, ìwé ìròyìn The Punch, Nigerian Tribune, Vanguard àti Daily Post lájọ wà ń bí. Látinú ìwé ìròyìn The Punch ni a ti pé àwọn tí a jẹ́ olùdókòwò tí a pẹ́ ń retí ìpóyẹ kí a láǹfààní àti tó gba àwọn agbègbè bíi mẹ́tàlá nù tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì. Wọ́n pe wọ́n ṣe bí ẹni kọtí ọ̀gbọ́n sí mẹ́tàlá nínú 50 tàbí tù sí bíi 37 òun lọ ti lọ. Ìjọba sọ pé ó ti lọ. He don't go. Ó ń lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Àmọ́ NUPRC tọrọ kàn àwọn upstream náà, wọ́n ní wọ́n ṣetán láti tún ṣètò àìfigagbága àwọn tí a bá tún nífẹ̀ẹ́ sí kí wọ́n wá bíìdì láìpẹ́ láì jìnà. Ojú ìwé kẹ́ọ̀kàn-dín-ní-ogún oníròyìn wà. Àwọn olókoòwò àwọn elétò ọrọ̀ ajé ni a ti ṣe àtìlẹ́yìn fún interest rate eléyìí tí a pe ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà padà fẹnu kò sí tí a pe no going up no coming down 26.5%. Ẹgbọ́ wọn pe wọn bá kí interest ẹgbọ́ sí lóòótọ́ ni ẹ̀yin oníléeṣẹ́ àti ẹ̀yin tẹ mọ̀ ń pọ̀ ètò ọrọ̀ ajé lẹ́ṣẹ̀ àtẹ̀yìn tọ́gbọ̀ngbọ́n. Ojú ìwé kọkàn-dín-ní-ogún oníròyìn òun ló wà. Lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n pe ẹ̀kún omi ló ń ṣẹ́jú tí ń mọ́jú yìí o. Ẹ̀kún omi risk rẹ̀ ewu rẹ̀ ìní ṣe mò ń bọ̀ o. Níjọba àpapọ̀ bá ké gbàjarè síta pé ẹ̀yìn ìpínlẹ̀ bíi 17 ẹ mọ́ sùn o, àwọn ìpínlẹ̀ wo wá ni? I never can tell. Ojú ìwé keje lẹ́ẹ̀tì gba báláǹsì yín ẹ lọ wò ń bẹ̀. Nísàlẹ̀ rẹ̀ Ondo speaker abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin l'Ondo Ọládíjì ni pé ó ṣeéṣe o yóò fèsì ìyọninípò bí àwọn aṣòfin bíi 21 bí wọ́n ṣe sign notice nínú àwọn mélòó. Ojú ìwé kejìdínlógún nìyẹn wà. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí wọ́n intensify láti ṣèwádìí ọ̀rẹ́ kẹ́ni wí pé àfẹ́kẹ́ jẹ́ ìṣíjọ́ kìíní àná àfẹ́ túṣu désàlẹ̀ kòkò àfẹ́ mọ bó ṣe lọ bí iṣu ṣe kún bó ṣe kú pọ̀bẹ̀ ṣe kún ẹ̀jẹ̀ ẹgbẹ̀mídẹ́bẹ̀. Wọ́n fún àwọn MDAs ní 48 hours ultimatum. Reps wọ́n intensify ìwádìí ọ̀rẹ́ kìnìwé. Wọ́n sì fún àwọn ilé-iṣẹ́ àjọ àti ẹ̀ka ìjọba ní wákàtí 48 gbèdéke láti wá sọ tí ẹ mọ̀. Àwọn tọ́rọ̀ kàn wọ́n ti ṣàlàyé. Ojú ewé kejì òun lẹ́ẹ̀tì rí ìròyìn. Wọ́n pe lábẹ́ ìròyìn Biaka Ojukwu ni pé wọ́n ti ránṣẹ́ pè báyìí gẹ́gẹ́ bí foreign ministry pé ẹ wá o e wa salaye lori bi ile ise yen se ni negotiation discussion kini conscience everything shan pelu awon ile okiri se yen ogbon pa re won so fun yin eyin ori nkan kan so si e wa salaye idi ti Femi Falana fi withdraw gege bi asoju agbejoro fun Adeyemi ta wa ni o lo se ise yi bayi ojowe keji leti riro yan na lekunrere e le gba balance yen be la mo sale defense minister won ni deny pa won quiti ti won si pe won threaten court accept eyin te n gbe iroyin eleje iroyin ni blood iroyin ni gba iroyin alawo gbogbo eyin alaye soro awon toro osoju tenu won toro eyin ni so ku so oni e so falayo nu so ki lo n se won o ezilekun ete lararara ewe gbe yin ka joko je o won ni e lo joko je eyin oni so ku so alaye soro awon ti ma gbenu soro ti won pe won si ojo we kan la ni ko gbogbo yen si o nu we ro yin the punch to jade laaro tuni lori oro yin security are tinubu pe ko ma lo be kini kan na won pe awon army battalion ni apin ati ni command ni so nbe ni bo ni ipinle kwara ojo we kennedy logun onu royan wa laaro tuni nscdc civil defense ni NSCDC, civil defense ni. Wani ya boss si fake Lagos Varsity. Ah, etu sa ye de rusu ku leko, enyi wo ni. Enyi wo le ensi a ye de rusu ku leko. Wansi dola, 107 students. Adu pa o. E wa gbe awon omo lomo ni gogo over 3.5 kilo de se gbe awon omo 107 e mo yewo ta omo yen ti ma san be yen sin ale eyin eyan isa eni lowo ah won ni kini kan di eru ale eni lowo you these people you have in the hand and you even demand eru you pack with the load yes bo le se tun se yun ni ilu Eko bo se wa yen o le ma lo koja 3 bedroom flat ti won fun se gbogbo ti won se so ta won o me no miss bagba leso laaro awon finance agba losun awon business admin agba ni role awon account agba lale awon o ma se oju ta won ni suko o ma se oju to ni skuoran eyan ni skuoran owo ba yin nu eni lo you gonna where oje we kerin ati ikarun lero yin wa nbe ile bi ma soju sofin le yi ti expand the safe school probe be e probe tet fund e probe na fund ijo la be na fund to ti ya bere probe so soon how but that one ti pe ti e amo won ni kan se wadi de be e se wadi de be e gbe wa de be Nigerian Tribune Alpha awon na gbe iroyin return rate yi wa 26.5% o wa nbe ojo ewe kefa legbere won ni awon obi ti ke gba jari lori owo ikeko jade graduation fee ni school wo eyin onile eko esanu aje won pa won gan awon mi gan ti e ba pada keko jade tan ti won gba owo graduation won ni fun won ni nkan gidi o won ni fun won ni gift wa kan gbowo ni elo la san bayi aye igba kan ni won san 3000 5000 graduation fee ni isin o se gout ko bo awon obi nyanya kebaja ojo ewe keta la iwe royin Nigerian Tribune oni ati expensive graduation fees e sanu aje now iroyin tetsod and net fund yen na wan bi koda won tun ni ken na we de oro eto eko alako bere yubeki ati awon mi
1: Wọ́n ní àti wà lọ́ndà searchlight pé ẹgbẹ́ náà bring more light, give me more light, ẹgbẹ́ náà sì wà. Ká lè ṣèwádìí bó ni wọ́n ṣe ń ṣe àwọn ètò tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí. Gbogbo àwọn tó sì kàn yìí náà, ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ni. Tẹ́síárí kinní kan fund, Nigeria loan kinní kan education loan fund, Universal Basic Education kinní kan. Èlé náà Save School Initiative ojú ewé kẹta ìròyìn wà lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀ àjọ PFIPC scandal àbí scandal dẹ̀ ní scandal tó bá sọ bí ọmọ tó wà lókè yẹn scandal scandal ọmọ yẹn lásán. Hunsa SGF Office of the National Security Advisor SGF wọn náà ti di zone Adéyẹmí o. Ó ti lọ o, ìwọ nìkan ló wà lẹ́nu rẹ̀. Pépé dìgbégbé bì dìgbégbé dìgbégbé dìgbé. Adéyẹmí nìkan ni ẹ fẹ́ dá sí kọ́tà tó. Adéyẹmí nìkan ló máa dá ẹjọ́ rò, ó ló máa ṣàlàyé. Ẹjọ́ màá máa pọ̀ o,

0: Ẹ̀ka àbọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú náà ni wọ́n pè ní ọ̀pá ìṣẹ́gun. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM Olúọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Níbẹ̀ náà lẹ láǹfààní àti wàyé tí a ti ń dàbí ẹ̀dùn tí a sì rọ̀ bí òwe àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ òun ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́. Ẹ jẹ́ kíkà àbọ̀ sínú òkòlò gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní gbogbo ọjọ́rùú Wednesday bí èyí àti àwa àti dókítà ọmọọba Thompson Olumide Adémilóyè ní àjọmọ́ láǹfààní àti wà ní òkòlò. Dókítà sì tún lé pẹ̀lú mi láàárọ̀ tòní. Ẹ jẹ́ mọ̀ kí dókítà ò pé ẹ kojú mọ́ ẹ̀ka.
1: Dàmọ́dámọ́ kí ìwọ náà.
0: Ẹ ṣeun púpọ̀.
1: Mo kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yìí. Ọ̀rẹ́ mi tó wà ń bẹ̀, mo kí ẹ o.
0: Henry.
1: Yes.
0: Ọkùnrin méjì àtààbọ̀.
1: Mo kí gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yìí. Mo dẹ̀ tún dúpẹ́ ọ̀rọ̀ ilé iṣẹ́ yìí pé kó ṣàlè ṣe lè. Ire àti ayọ̀ ní kúrò ní ilé yín o.
0: Àmì.
1: Ẹ ṣe gan.
0: Ẹ ṣeun púpọ̀ láì bá òpó lọ lífo. Àwọn èèyàn kan sọ̀rọ̀ pé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àbí ìwádìí tí wọ́n pé wọ́n ń ṣe. Ó jọ pé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ń ṣe tiẹ̀. Ẹ náà pàṣẹ fún pé kán ṣe ìwádìí lórí fake agency jọ́kìnrin àná. PFI ó rà pé kálukú ń ṣe ìwádìí tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Torí nínú ìwé ìròyìn ojú ewé kejì rẹ̀ ni a ti kọ́ wípé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí wọ́n ní wọ́n tiẹ̀ kíkan lórí ayédèrú àjọ tí wọ́n ṣèwádìí lórí rẹ̀ tí wọ́n sì fún àwọn ilé iṣẹ́ ẹ̀ka ní 48 hours ultimatum gbèdéke wákàtí 48. Ní gbogbo àwọn àhesọ gbogbo àwọn awuyewuye tó so pọ̀ mọ́ àjọ tí wọ́n pè ní promotion council wọ́n lòun ló tún fẹjú sí i lọ́jọ́ ìṣẹ́gun àná bí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin bọ inú ọ̀rọ̀ àjọ yìí tí wọ́n sì fi gbèdéke wákàtí 48 ránṣẹ́ sí àwọn àjọ kọ̀ọ̀kan tọ̀rọ̀ kan látàrí ìwádìí. Ìwádìí wọn ṣe pẹ̀lú ilé iṣẹ́ yìí lórí bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìbéèrè àti àwọn ìkànnì ń wà lórí pé bó làjọ ìṣe bẹ̀rẹ̀ táwọn aṣòfin sì ṣèwádìí lóríṣiríṣi. Èyí ló sì wá mú kí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kí wọ́n ránṣẹ́ pé foreign affairs minister Mr. Fọ́rọ̀ ilẹ̀ òkèrè Bianca Odemegu Ojukwu náà wò pé kí wọ́n wá ṣàlàyé bó ni ẹni ṣe ń láǹfà èèyàn tí pé wọ́n wá ń ṣojú fún ilẹ̀ òkèrè tí wọ́n jọ ń ṣèpàdé pé kò sí bí wọ́n ti fẹ́ ṣe é tí ò ní lọ́wọ́. Wọ́n tún ránṣẹ́ sí ẹni tí ṣe jù pé ẹ̀yin náà ò kẹ́ẹ́fín kankan. Èyí tó wá bú sọ̀rọ̀ yìí wọ́n ní ẹni tí í ṣe agbẹjọ́rò ọ̀kan nínú àwọn amòfin àgbà ńlẹ̀ yìí san Fẹ́mi Fàlànà tí wọ́n pín ẹ́ ti kọ́ ṣe bí ẹni pé wọ́n ó dúró fún ara ti withdraw. Àwọn kan wà wípé ṣé àbí wọ́n fẹ́ gbẹ̀yìn lẹ́nu fárákùnrin ni àbí wọ́n fẹ́ ṣe bákanbákan. Àmọ́ gbogbo ẹ̀ ju gbogbo ẹ̀ lọ. Bá a ti ń wò yìí.
1: Ó ṣe gan-an dàmọ́lá. Ṣé ẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà nìyí tí àwọn emefiele tó ń fi ẹ̀sùn
0: wọ́n máa gbalé lọ́wọ́ emefiele tó ní òbítíbitì buildings.
1: Orílẹ̀-èdè tí àwọn èèyàn a máa gbọ́ ariwo
0: máa lọ lálálálá. Màlámì náà padà. Former Minister of Justice.
1: Yes. Ó pàdánù àwọn nǹkan.
0: Bí dúkìá 48. Properties.
1: Yes. Ẹni tán bá fẹ́ mú. Òun máa mú.
0: eni ba fe mu na ma mu.
1: Yes, that is what this country is noted for.
0: Rub my back, I rub your back.
1: People will be brought to the limelight fun esun kan ede gbo ariwo ariwo ma logan ma
0: eruku atalala
1: ariwo ma logan at the end of the day ni gbo nkan kan mo
0: nkan ko ni teyin o jade
1: ko si nkan kan
0: ti be eleyi to se wo yi na
1: so eleyi nsin ba se wo yi ani feeling wi pe o ye ki nkan kan ti di e jade
0: e n wo ye pe o ye ki bi kini
1: because the facts are so clear. The things involved are so plain. So but when you look at it, National Assembly is just coming into it now, Abi. Committee the president is set up.
0: ICPC, no.
1: Yes.
0: Nani can say what did
1: you know want to be rash. Are they telling me, Amy as Dr. Ademiluyi?
0: Okay.
1: Are these people telling me, we pay one share share, bonk by any? Are they just hearing about this?
0: At the ICBC,
1: yes.
0: At the Ilebi Maso Jusofin,
1: yes.
0: At the Ilebi Masofin Agbao.
1: Are they just knowing, we pay this fake agency, Owa? The fake agency is globetrotting, he has employed so many people, he's doing what he likes, he's operating as a normal agency. Are they just knowing? Is the president just knowing that this agency is fake? Say President Tinubu first saw for me, we pay, if he's brought into this room to be interviewed by us, is he going to tell us that he's just knowing? Pe ohun ti e mo npa ira. Ohun ti e cheche ngbo ngba ti
0: oro pere si ni wujade
1: yi ni ohun o mo rara. So, and I said it somewhere, money, a president who is sitting on a presidential seat in Aso Rock telling us that he is just knowing or hearing about this agency for the first time, she resign.
0: Kare o ko we fi po won
1: le. Nse ni ko kuro nbe.
0: Ta ba so pa won se ngbon pa.
1: Awon je je ngbo. A company that is floating about 1. Kini ko trillion.
0: Billion ni.
1: Trillion.
0: Okay, she country as a whole.
1: O gboye ti
0: budget budget ti agency en won ti owo ti an ya si agency le mi je so bi 1. Kini ka billion ni won ya fun won.
1: Okay, now if it is 1. Something billion
0: for agency yen laksan
1: that's from the budget
0: only ni sha o 1. Kini ka billion naira
1: and it is signed, the budget is signed finally by the president. The president first of all, mo pe fake agency yen o operate.
0: Se pa re o le ma wo gbogbo e na re bo wa ni. Se gbogbo e na la re o ka fini fini ni.
1: If the president is signing a document and he has not read it well, then I am sorry for the country.
0: Ka re o ka gbogbo e.
1: Yes.
0: Lati bere do pin.
1: Kilode to le ka.
0: Awon special adviser wa nko abi kile mi abi mo se ro.
1: You mean the president will just sign a document?
0: Eh, awon ti trust pe eyin people ya just sise ni o. Won ni se be.
1: Iyen call and so they brought a document before the president to be endorsed by his signature and he just signed.
0: Ko mo.
1: Ah. Emi o mi o ti e gbo ri.
0: Pe ko lo be.
1: Ko lo be. Tiru yen ba de nsele. I'm sorry for the country. Anybody can just bring anything, any fake thing to and you will sign.
0: The bon la re se ni olori osise ijoba chief of staff

lásán o. Akọ̀jọ́ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ń ṣe ìmúgbòòrò iṣẹ́ ìwádìí ààbò ilé ẹ̀kọ́ lórí ètò owóya ilé ẹ̀kọ́ gíga TET Fund àti NEL Fund. Àjọ tó ń wòye bí nǹkan ti ń rí lójú ọjọ́ ìyún àjọ NIMET àti ìgbìmọ̀ tó ń rí sí àyípadà ojú ọjọ́ ìyún ìgbìmọ̀ NCC. Wọ́n buwọ́lu ìwé àdéhùn àsọyé lórí iṣẹ́ ojú ọjọ́ tó ń ti àbójútó rẹ̀. Àwọn mẹ́fà ni wọ́n ti gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná inú pó ní ìlú Algeria. Ààrẹ Trump ṣèlérí láti ṣèrànlọ́wọ́ fún Lebanon láti lè lépa àlàáfíà pẹ̀lú Israel. Nínú ìròyìn eré ìdárayá ní àgbáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Flying Eagles wọ́n ti gúnlẹ̀ sílùú Ivory Coast fún ìdíje wàfùbí. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ti ṣe àfikún ọ̀sẹ̀ mẹ́ta fún àwọn ìgbìmọ̀ tán yà sọ́tọ̀ láti ṣe ìwádìí lórí ètò àlàkalẹ̀ ààbò ilé ẹ̀kọ́ àti ìmúgbòòrò ìwádìí ohun tí ó ní ṣe pẹ̀lú ètò owóya ilé ẹ̀kọ́ gíga TET Fund àti NEL Fund ti iṣẹ́ ìwádìí ọ̀hún kan tó fi mọ iléeṣẹ́ ìjọba fún ìdásí ọ̀rọ̀ ọmọnìyàn àti àdínkù iṣẹ́ tó ń ti òṣì àti àjọ tó ń rí sí ètò ìdókòwò àwùjọ. Ilé aṣòfin àgbà wọn ṣàfihàn wípé àfikún àkọ́kọ́ ọ̀hún ló ní ṣe pẹ̀lú ìmúgbòòrò ìwádìí lórí ìṣúná ìmúṣẹ tó ń ti àkóyawọ́ ètò ẹ̀kọ́ tó fi mọ́ àwọn ètò tó ní ṣe pẹ̀lú ààbò àti ìgbé àlàáfíà àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Ìgbìmọ̀ ọ̀hún ó ní wọ́n wá ń retí kí wọ́n ṣàyẹ̀wò ìṣúná tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀yáwó àjọ TET Fund, ohun amáyédẹrùn àti iṣẹ́ àkànṣe ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ gíga lórí ìgbéjáde owóya ètò ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ti ṣe ìfilọ́lẹ̀ ètò ẹ̀yáwó fún àwọn olùmúlò lórí ohun èlò ẹ̀rọ ìgbàlódé díjítà bí ẹ̀rọ kọ̀m̀pútà alágbèéká àti ètò tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ohun èlò ìgbàlódé díjítà eléyìí tán pè ní KIDI. Ní ìròyìn gbé pé wọ́n ti ń gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ń wá ọ̀nà láti ra ọjà ní ọ̀nà tí kò ní gunpá tàbí nira láti lè láǹfààní sí ẹ̀rọ kọ̀m̀pútà alágbèéká, ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò ọ̀hún ló jẹ́ mímúṣẹ nípasẹ̀ àjọ tó ń rí sí ètò ìṣúná ọjà àwìn tí wọ́n lè máa san díẹ̀ díẹ̀ tó ní ṣe pẹ̀lú àjọ kan tó pè ní Credit Corp ní ìbáṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ ọgbọ́n àtinúdá àti ọrọ̀ ajé ìgbàlódé. Ìṣiṣọ́ lójú ètò náà ló wáyé nílùú Àbújá látọwọ́ Dókítà Bọ̀sún Tìjání àti ọ̀gá àgbà àjọ Credit Corp Uzoma Nwagba. Dókítà Tìjání sọ̀rọ̀ lórí ètò ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ láti ran àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ láti ní àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tí wọ́n lè máa sanwó rẹ̀ ní díẹ̀ díẹ̀ bẹ̀rẹ̀ láti orí ẹ̀rọ kọ̀m̀pútà alágbèéká eléyìí tán tó pọ̀ lábẹ́lé bí àjọ Credit Corp bí wọ́n ṣe mú ìpèsè abẹ́lé ní pàtàkì. Ní báyìí, àjọ Credit Corp kò tí ì ṣàfihàn iye tí wọ́n fi lé orí owó náà tó fi mọ́ ètò sísan owó náà padà tàbí ètò àsansílẹ̀ fún owó ìyá ọ̀hún. Àjọ tó ń wòye bí nǹkan ṣe ń rí lójú ọjọ́ ìyún àjọ NIMET àti ìgbìmọ̀ tó ń rí sí àyípadà ojú ọjọ́ lórílẹ̀-èdè yìí ìyún NCCC wọ́n ti fẹnukò láti mú kí àjọṣepọ̀ wọn ó jinlẹ̀ sí lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ojú ọjọ́ tó fi mọ́ àmójútó àti àwọn ètò tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ojú ọjọ́ nípasẹ̀ bí wọ́n ti ṣe buwọ́lu ìwé àdéhùn àsọyé. Ọ̀rọ̀ ọ̀hún ló jáde nínú àtẹ̀jáde oníròyìn lónìí látọ̀dọ̀ àjọ náà lẹ́yìn àbẹ̀wò ọ̀gá àgbà àjọ NIMET Charles Anozike tó lọ sọ́dọ̀ ọ̀gá àgbà NCC tẹni oyè Májè Odùnmí lánà òde yìí. Ní àkókò ìpàdé, Anozike ṣàtìlẹ́yìn àti àtẹnumọ́ ìdí fún ìbáṣepọ̀ tó jinlẹ̀ láàrin àwọn ogun méjèèjì nínú ìgbéròkè ìwòye ojú ọjọ́ àfikún okun ìkìlọ̀ lákòókò tó fi mọ́ àjọṣepọ̀ iṣẹ́ ìwádìí láti fi ṣàtìlẹ́yìn ẹ̀rí ìlànà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ojú ọjọ́ àti ìpinnu ṣíṣe.
ilé iṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú ìlú Algeria náà ti kéde pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná inú agíjù eléyìí tó ṣẹyọ wípé ó ti gbẹ̀mí ènìyàn mẹ́fà pẹ̀lú bí iná ọ̀hún bó ṣe gba apá àríwá orílẹ̀-èdè adúláwọ̀ ọ̀hún kan látàrí ooru alágbára. Àjọ ọ̀hún wọ́n fi ìròyìn náà léde lórí bí wọ́n ti ṣe darí àwọn aláṣẹ agbègbè láti bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí àwọn ohun tó bàjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ijù ọ̀hún. Ìwádìí tó ń ti àyẹ̀wò náà ó ní wọ́n pé ni ó ṣe ìrànwọ́ fún ìjọba láti lè san gbà mọ́bínú fún àwọn tí ìṣẹ̀lẹ̀ náà pa lára. Iléeṣẹ́ ìjọba ọ̀hún tún wá tẹ̀síwájú lórí àlàyé wọn nípa pé àwọn kó àwọn ohun tó yẹ síta láti lè bá kojú iná eléyìí tí ó ṣẹ́kù lágbègbè náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti ṣèlérí láti ṣèrànlọ́wọ́ fún Lebanon bí ààrẹ wọn Joseph Aoun bó ṣe ń wa àtìlẹ́yìn Washington fún akitiyan eléyìí tó jẹ ẹlẹgẹ́ láti lè jẹ́ kí Hezbollah da ohun ìjà owó wọn sílẹ̀ àti láti la ọ̀nà ìlépa àlàáfíà pẹ̀lú Israel. Lákòókò ìpàdé pẹ̀lú Aoun ní iléeṣẹ́ ààrẹ ní ilé funfun, ààrẹ Trump ṣàlàyé ọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń ṣe orílẹ̀-èdè Lebanon bí kò ti yẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Aoun tó jẹ́ ààrẹ àkọ́kọ́ Lebanese tí wọn yóò fìwé pè sí Washington látọdún 2009 ló béèrè fún àtìlẹ́yìn òṣèlú ààrẹ Trump àti ìtẹ̀síwájú àtìlẹ́yìn fún àwọn ọmọ ológun Lebanese èyí tí wọ́n ti tú síta sí apá gúúsù agbègbè tó wà lábẹ́ àlàkalẹ̀ àdéhùn àtìlẹ́yìn orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú Israel. Ààrẹ ìlú Ukraine Volodymyr Zelensky ló ti gbaṣẹ́ lọ́wọ́ ọ̀gágun eléyìí tó gba ètò ìkọ́ni ológun Soviet ẹni tí í ṣe Sarsky lẹ́yìn rògbòdìyàn òṣèlú tó ní í ṣe pẹ̀lú ìyọnipò gbajúgbajà ọ̀dọ́ ọ̀jìnì nípa ìmọ̀ ẹ̀rọ yan mínísítà fún ètò ààbò. Olórí ìlú Ukraine ọ̀hún kéde pé ọ̀gágun náà lòun yóò yàn sípò ọ̀hún. Ìyànsípò náà ló wáyé lẹ́yìn ìfẹ̀hónú hàn tó ní í ṣe pẹ̀lú àtìlẹ́yìn ìyọnipò mínísítà elétò ààbò tó ń jẹ Fedorov ẹni tí ó fẹ̀sùn kan Sarsky fún pé ó fipá lé òun kúrò nípò àti bó ti ṣe ń da ìgbìyànjú àtúntò ọmọ ológun òun rú tó sì ń dá dúró. Fedorov ó fẹ̀sùn kan Sarsky fún pé ó dínà mọ́ àwọn èrò òun àti bó ṣe ń fugun mọ́ Zelensky láti yọ́ nípa ẹ̀sùn tí Sarsky tó sì kọ̀ jálẹ̀ sí wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ní àkótán nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún àwọn Flying Eagles ó ní wọ́n ti gúnlẹ̀ sílùú Ivory Coast ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje WAFB táwọn tọ́jú orí wọn wà lábẹ́ ogun ọdún. Ikọ̀ Flying Eagles ni wọ́n ṣíde ètò náà kojú ikọ̀ Ghana Black Satellite ní Leeds lọ́jọ́ Ajé tó ń bọ̀ ọjọ́ 26 oṣù kejì ọdún 2026. Ètò ọ̀hún ló jẹ́ àtúnṣe ìdíje àṣekágbá ọdún 2024 ní Lomé níbi tí Nàìjíríà ti borí Ghana pẹ̀lú àmì ayò 2-1. Igun akọ́nimọ̀ọ́gbá Aliu Subairu ó ní ọmọ kojú ikọ̀ Togo ti Sparrow Hawk lọ́jọ́bọ̀ tí ń bọ̀ kó tó wá dé pé wọn yóò parí àtò igun bí kojú Burkina Faso ikọ̀ Young Stallions lọ́jọ́ Àìkú ọjọ́ kejì nínú oṣù kẹjọ. Ikọ̀ Flying Eagles ni wọ́n ti ń lépa àṣeyọrí láti dáàbò bo adé WAFB wọn bí wọ́n ti ń tẹ̀wájú nínú ìgbaradì wọn fún ìdíje tí ń bọ̀ ọ̀hún. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ti fi ọ̀sẹ̀ mẹ́ta kún àkókò àwọn ìgbìmọ̀ tí wọ́n yà sọ́tọ̀ fún ìwádìí ètò àlàkalẹ̀ tó ní ṣe pẹ̀lú ààbò ilé ẹ̀kọ́ àti ìmúgbòrò ìwádìí lórí ètò owóyà ilé ẹ̀kọ́ gíga TET Fund àti NET Fund ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń wòye ojú ọjọ́ àti ìgbìmọ̀ tó ń rí sí àyípadà ojú ọjọ́ ni wọ́n ti fẹnu kò láti mú àjọṣepọ̀ tó jinlẹ̀ wà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ojú ọjọ́ àti àwọn ètò mìíràn nípa ojú ọjọ́ pẹ̀lú bọ́n ti ṣe buwọ́lu ìwé àdéhùn àsọyé. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ abẹ́nú nílùú Algeria ó ní wọ́n ti kéde wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná inú agíjù ó gbẹ̀mí ènìyàn mẹ́fà àti bínú ọ̀hún bó ti ṣe ràn ká ní apá àríwá ilẹ̀ adúláwọ̀ náà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ló ti ṣèlérí àti ṣèrànlọ́wọ́ fún Lebanon bí ààrẹ ìlú ọ̀hún Joseph Aoun bó ṣe ń pè fún àtìlẹ́yìn Washington fún akitiyan ẹlẹgẹ́
lati mu ki Hezbollah da ohun ijagun won sile ati lati le lepa lafia pelu Israel. Ninu iroyin ere idaraya iko orilede Nigeria tojo ori won wa labe ogun odun yin Flying Eagles oni won ti gunle silu Ivory Coast saju idije wafubi nibe ti won ti bere igbese lati le daabobo ipo won lopin ose. Eyi lopin akojopo iroyin agbaye fun ti osan oni akojopo ati atunte iroyin na lo waye latowo Kemisola Williams. Edera kwa mwa locho kwa yelu jara wa gbogbo. Wells Radio 893. Baka na eba wa nifeke si bawa kwenka locho kwa ikani bani dore Facebook wa. Wells Radio 893 FM fan page. Lodi ita kwa gbaye www.wellsradio893.com. Funiro nye le ito basho jo nye tefe kan si wa lori e. Hele kan si nukulu ikoro injo kwa wa lori namba yi 091-68-93-2000. Oye, olonu adegoke ni oniro nyinyi, eshe un, ten gbo waw. Olonu, yopu konfunyi, ekwi ikale.

0: Class Radio 89.3 FM on Gagoma.
1: Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongolewa.
2: The time is 1 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Lati ikoni konga gbomagbe 89.3 FM, gerege ni ago kan sanlu.
4: Follow our WhatsApp channel, Wells Radio
1: 89.3 FM. Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongolewa.
5: Ọlọ́run ọba ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run ọba tó mọ wá tó mọ wá ọba tó mọ yín ìbí nínú ìkara àwọn ọlọ́run ọba tó dá wa sí tó ṣọ wa tó tún lè jẹ́ kí a tún lè parapọ̀ lónìí bóyá afẹ́ dé bá yín ni ò bóyá yín náà tún máa gbóhùn wá lé orí rédíò yín ní ọ̀sán yìí ọ̀pẹ lóye ọlọ́run ọba àtàbà túbọ̀ olódùmarè ọba tó mọ gbogbo tó sì lè ṣeun gbogbo Ọlọ́run àwọn Ọlọ́run ọba àwọn ọba ọba tó ṣọ wa tó dá wa sí gẹ́gẹ́ bí èèyàn kan máa fẹ́ràn láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o torí wípé ìhun lọba tí pabidà tí sọ bidire. Gbogbo sàkun rẹ̀ náà bí gbogbo rẹ̀ ṣe ń lọ ọwọ́ Ọlọ́run ọba là ń rí lójoojúmọ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi ń rí ọwọ́ Ọlọ́run ọba o. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń gbọ́ mi ní ọ̀sán yìí ibikíbi tẹ́yìn náà bá wà dákun ẹ jọ̀wọ́ ẹ dúpẹ́ ẹtì yín. Ohun gbogbo lè mọ̀mọ́ lọ bó ṣe yẹ kó lọ bóyá ẹ̀ ń wò pé báwo ni gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ wá rí báyìí báwo láyé mi ṣe wá rí báyìí ibo láti ẹ̀ tún wá lọ báyìí o ẹ ṣáà dúpẹ́ mi. Lóòótọ́ ta bá wo gbogbo sàkún nǹkan tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa káàkiri wa gbogbo àwọn ìròyìn hàn lọ́tùn ló sì tá à ń gbọ́ yóò súyàn lóòótọ́ àmọ́ nínú gbogbo rẹ̀ náà ẹja àwáyé àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Lógún àkíyín lọ́gbọ̀n lọ́gbọ̀n àkíyín lọ́kùnrin lóbìnrin àkíyín lọ́mọdé àti lágbà àkíyín wípé ẹ káàsán ṣàlàáfíà lẹwà ṣe dáadáa la bá a yín. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Welsh Radio 89.3 FM your preferred awesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí. Ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ètò wa ní gbogbo mọ̀lẹ́bí lè jẹ àǹfààní ẹ̀ eléyìí tá a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọlé Estate ní ìlú Ìbàdàn. Tá a bá ń sọ pa ìkànnì mọ̀lẹ́bí bí mo ṣe sọ tẹ́lẹ̀ gbogbo mọ̀lẹ́bí pàápàá jùlọ àwọn ò kì í ṣe àwọn ètò tó jẹ́ pé ẹ mọ̀ ní káwọn ògo wẹrẹ wa kọ́ mọ́ sá wọlé yìí tọ́gbé sórí afẹ́fẹ́ yìí ẹ lè gbọ́ o ẹ kì í ṣe fọ́mọdé o àgbàlagbà nìkan ló lè gbọ́ o kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa gbogbo ètò wa ló ń kọ́ni lọ́gbọ́n ló ń kọ́ni lóye tó jẹ́ pé gbogbo mọ̀lẹ́bí pátápátá láti orí àwọn àgbàlagbà títí dáwọn ọmọdé lọ lè kọ́gbọ́n lọ́dẹ̀ sì lè máa gbọ́ wa. Ẹ wá kàbọ̀ sí àkọ́tun ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí.

sí àkọ́tí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọláwùmí ọmọláyọ̀ kọ̀ọ̀yà wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Èmi lọmọ ọlá èmi lọmọ ọlá èmi lọmọ kíkan èmi lọmọ múdùrú fún un èmi lọmọ tí rìn tí kì í sojo ẹ bó ṣe ń kì mí nìyẹn nídìílé bàbá mi lọ́hùn-ún. Lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan òjọ̀ kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ ti ń dùn wọ́n lọ́kàn. Ó lè jọ́rọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní yàjó yàjó ẹ mọ̀ wípé èèyàn ogún ọdún báyìí fẹlifẹli ni máa ń jó èèyàn lọ́wọ́ èèyàn lè rò bóyá ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kínní kan kó jẹ́ pé ní ìsinyìí ní sáà tá a wà yìí ni ràbọ̀ràbọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní farahàn. Gẹ́gẹ́ bá a ṣe dẹ̀ mọ̀ wípé kò ṣàṣegbè kankan láyé àṣepamọ́ ló wà. Tí gbogbo àwọn tí wọ́n wá ni ọ̀rọ̀ tí ó ń jà rẹ̀rẹ̀ lọ́kàn wọn yìí pé ọ̀rọ̀ tó fẹ́ dàbí nǹkan gbé ọkàn téèyàn ò lè tètè gbé kúrò lọ́kàn tó wà wò pé ọ̀rọ̀ yìí jẹ́ mọ̀ sọ́ síta kí ìrònú ọ̀rọ̀ yìí mọ̀ bá dá nǹkan míì sí mi lára ṣe mọ̀ wípé ó máa ń da kéèyàn mọ sọ̀rọ̀ tó ń ṣèyàn síta ọwọ́ tó ń dùnyàn báyìí kò da kéèyàn mọ fi bọ abí aṣọ torí kò ní tètè san. Ẹni tẹ́gùn bá sì gún lẹ́sẹ̀ báyìí ni mo ń sọ lákàlàkà ta lábẹ́ lọ. Tọ́ bá gbé ọ̀rọ̀ náà tọ́ sọ síta tó tọ́gbe sí wa létí tá a fetí gbọ́ ta wá wò pé ọ̀rọ̀ yìí o táwa náà ti ẹ̀ dárò láàrin ara wa pé ọ̀rọ̀ tó gbé sórí afẹ́fẹ́ yìí o báwo ni ó tiẹ̀ kí ni àmì ọ̀rọ̀ tá a gbọ́ yìí kí ni nǹkan tí a ti ẹ̀ lè lérò sọ̀rọ̀ náà kí la lè ṣe sí ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń sọ fún yín wípé ọ̀rọ̀ míì ètí ọ̀gẹ̀dẹ̀ ni kété tá à ń yàdá pọ́n. Kò tiẹ̀ tó nǹkan tá a mọ̀ gbé wá sí orí afẹ́fẹ́ á ti paná rẹ̀ á sì ti yanjú rẹ̀. Àmọ́ àwọn ọ̀rọ̀ kan mọ ṣàwágán ń kàyéfì tá a bá gbọ́ pé ẹ̀dákun ṣé ilé ayé yìí náà lélẹ̀ ti ṣẹlẹ̀. Tá a máa wá gbé sórí afẹ́fẹ́ tí gbogbo èèyàn máa tá a máa wá yànnà náà tá a máa sọ tá a máa gbìyànjú láti sọ lọ́nà tó jẹ́ wípé yóò yẹ gbogbo èyí tẹ̀ ń gbọ́ wa. Tó jẹ́ pé ta bá sọ̀rọ̀ náà tán ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà máa láǹfààní àti bá wa dá sí ètò yìí kì í ṣètò téèyàn kan máa ń dá ṣe o inú mi sì máa ń dùn gbogbo ìgbà wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀dùn ọkàn yìí kì í fi dá mi rárá bí bó ṣe ń gbé kalẹ̀ báyìí lẹ́ẹ̀mọ pè mí mẹ́sàn-án mẹ́wàá pé eléyìí o báyìí ni ka ṣe ṣe o ọ̀rọ̀ yìí o báyìí ni mo ṣe ṣe o ọ̀rọ̀ yìí o báyìí ni mo ṣe rò ó sí. Àdúrà mi fún yín ni wípé lágbára ọlọ́wọ̀ yín náà ní dánìkan ṣàyè yín. Mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá bàbá mi ẹ̀yin màmá màmá mi tẹ́ ẹ máa ń bá mi dá sọ́rọ̀ tẹ́ ẹ máa ń bá mi gbé yẹ̀wò wípé ẹjẹ́ a tún gbé yẹ̀wò báyìí o ẹjẹ́ ká tún gbé báyìí. Bàbá tí wá ṣe ojú òpó yẹn lẹ̀ láti gba àwọn ìpè yín wọlé ẹ̀yin náà ẹ̀wà lè pè wá ẹ̀wà lè bá wa sọ̀rọ̀ kan tàbí òmíràn torí iṣẹ́ yìí kò ṣe é dá ṣe ò káàdẹ̀ mọ́ wo iṣẹ́ ìlú náà ni o gbogbo tá à ń gbé sórí afẹ́fẹ́ ọ̀rọ̀ àwọn èèyàn tá à ń jẹ́ àwọn èèyàn náà ń gbọ́ pé àyè sọ pé báyìí lè ní ìṣe báyìí bàbá yìí ní ìṣe báyìí màmá yìí ní kì í ṣe báyìí ẹnikẹ́rin téèyàn bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun lẹ́nìkejì èèyàn kì í ṣe gbogbo nǹkan náà ni ọ̀rọ̀ owó o èèyàn ń yàyàn ní ọpọlọ àbí èèyàn gbọ́pọlọ kalẹ̀ pé ṣe jẹ́ ká ṣe ọ̀rọ̀ yìí báyìí àbí omi ọgbọ́n gan èèyàn ń bu mu fẹ́ èèyàn ìrànlọ́wọ́ kan náà nìyẹn o.

0: akíyin lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn ọlọ́gàá àwọn aláṣẹ àti olùdarí ìkànnì wa níbí pẹ̀lú ọlọ́wọ́ ọba ti nìmi fún sáà yìí sa henry fàdí mi tó jẹ́ wípé wọ́n bá mi ṣe gbogbo ẹ̀ lẹ́sẹẹsẹ kí ètò ní ọ̀sán yìí ẹ kí gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kẹ́ ẹ bá lè jẹ ìgbádùn ẹ̀ kẹ́ ẹ bá lè gbọ́ wa dáadáa torí tọ́ bàbá mi ṣe kò kárí báyìí a kàn máa lanu a máa pàdé ni gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa ẹ̀ nílé gbọ́n tá à ń sọ o a kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàsán ṣàlàfí àlẹ́ wa. bóyá wọ́n fẹ́ ṣonígbọ̀wọ́ wa lórí kankan nú àwọn ètò tá à ń gbé sórí afẹ́fẹ́ lórí ìkànnì world radio 89.3 fm ilé olùgbọ̀wọ́ táwọn olóyìnbó ń pè ní sponsorship bóyá ẹ fẹ́ ṣe sponsorship lórí kankan nú àwọn ètò tẹ́ ẹ fẹ́ràn sí ó lè má jẹ́ tó ẹ̀dùn ọkàn bóyá ẹ̀yin jẹ́ ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ wa dáadáa gbogbo àwọn ètò oríṣiríṣi tá a máa ń gbé sórí afẹ́fẹ́ bóyá ẹ fẹ́ ṣonígbọ̀wọ́ kankan nú wọn gbangba báyìí ni ilẹ̀kùn wá wà ṣíṣílẹ̀ o láti gbà yín wọlé kẹ́ ẹ bá wa dò pọ̀ kẹ́ wá rí pé kí ni o rere lolúwa. lówó ìdákọmu lówó tí ò gani lára rárá owó tí ò ní fà yín lápòyà tàbí ẹ fẹ́ ṣe ìpolówó ọjà kan tàbí òmíràn ìpolówó ọjà báyìí òun ni àgúnmu òwò kò sẹ́ni tó máa gbọ́jà kalẹ̀ tí ò ní fẹ́ káwọn èèyàn mọ tóun tà kò sọ lọ́jà kankan tó máa gbọ́jà kalẹ̀ tó kọ̀ máa àwọn èèyàn mọ kọjá kódà gan bẹ́ẹ̀ bá gbé wá sórí afẹ́fẹ́ àwọn tó ń kọjá níbi ìsọyún ìkan báyìí o tẹ́ ẹ tiẹ̀ ń sọ̀rọ̀ tẹ́ ẹ ń bá wọn sọ̀rọ̀ ẹ wá bá mi wo gbá ẹ wá bá mi ṣe gbàṣàgbọ̀n ẹ ń polówó ọjà náà nìyẹn àmọ́ tẹ́ ẹ bá wá fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa kí wọ́n mọ̀ tẹ́ ẹ ń tà ẹ bá wa dòpọ̀ o ẹ gbá àwọn ìpolówó ọjà yẹn wá sí ìkànnì wa ká bá yín polówó ẹ̀ ká bá yín gbé sórí afẹ́fẹ́ káyé lè mọ̀ tẹ́ ẹ ń tà kájẹ lè wọ̀gbá kájẹ sì lè bàjẹ́ torí wípé kò sẹ́ni tó bá wa dòpọ̀ báyìí tó ṣòwò ṣọ́ọ̀tì kò sẹ́ni tó bá wa dòpọ̀ tí ò ní rere ti ẹ̀jẹ̀ ń bẹ̀ o bí mo ṣe sọ tẹ́lẹ̀ lówó ìdákọmu lówó tí ò ní fà yín lápòyà lówó tó jẹ́ wípé owó bíntín náà ni gbangba báyìí nílẹ̀kùn wá wà ṣíṣílẹ̀ ẹ bá wa dòpọ̀ lénìí kẹ́ ẹ lè rí tiyín náà ṣe. àwáyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ tá a máa fetí gbọ́ o ọ̀pọ̀lọpọ̀ la máa fojú rí àmọ́ èyí tí a bá wá gbé wá sórí afẹ́fẹ́ náà ó yẹ kẹ́yìn náà ti mọ̀ pé àti rò síwá àti rò sẹ́yìn pé eléyìí tá a tún ẹ̀ tún wá gbọ́ yìí eléyìí mọ̀ tún lágbára o èyí tá a ti ẹ̀ fẹ́ sọ lénìí yìí tẹ́ ẹ bá fetí gbọ́ tán èmi tún ẹ̀ fẹ́ kí a wò lápá pé ibo logun ibo ni ṣé ogun ìpìlẹ̀ la máa pe èyí tá a fẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí àti pé báwo gan ni arábìnrin tó lo ọ̀rọ̀ yìí báwo lọ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ náà báwo ni gbogbo ẹ̀ ṣe fẹ́ lójútùú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀dùn ọkàn gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run mi ọmọláyọ̀ kan ayọ̀ ní ilé ọ̀dẹ́ bọ̀dẹ́ wà nǹkan fìdílé ẹ̀ fìdílé nǹkan à ń bọ̀ àti ìdé ẹ jẹ́ ká sáré dókè lọ́nà fún ìpolówó ọjà ráńpẹ́ fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ fẹ́ gbójú ayọ̀ wo bí gbogbo ẹ̀ ṣe ń lọ nílé agbára níbí nínú stúdíò ẹ lè wò wá lórí ìtàkùn dọ́rẹ̀ ti Facebook ní Wells Radio 893 FM fan page.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: Ohun kan wà tó ń ro kangó kangó, ohun tó ṣe pàtàkì nílé lọ́kọ lọ́mọ̀ níbi gbogbo. The voice that transcends beyond counsel into wisdom, truth, timeless understanding and pierce into the heart of the people. Ohun wo nìyẹn náà?
3: Ohun àwa obìnrin ni. Ìkànnì ìkànga agbọ́nmagbẹ̀ Welsh Radio 89.3 FM ti ṣe àtúntò ètò ìyálóde in council sí orúkọ tuntun tí à ń pè ní Ohun Obìnrin. It's a divinely crafted program to make the world see through the lens of the women, to give women a voice in the matters of governance, politics, leadership and topical issues in our society.
2: Ètò yìí wà láti gbé ohun àwọn obìnrin lárugẹ, láti mọ bí tí ń lọ, lágbo òṣèlú, ọ̀rọ̀ àwọn adarí wa, láwùjọ wa, àti gbogbo ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n lórílẹ̀ èdè yìí pẹ̀lú lókè òkun lọ́nà tí ó gbàgbé wa yékéyéké.
3: Join us every Wednesday by 2 PM on this dial for an enriching discussion. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì kànga agbọ́nmagbẹ̀ Welsh Radio 89.3 FM ní gbogbo ọjọ́rú ní aago 2 PM lórí ètò Ohun Obìnrin.
2: Ẹ̀yin obìnrin o, ó yá àsìkò tó láti sọ̀rọ̀ sókè. Okay.
4: to dariwo etokan etokan pelu olubemega o motosho
5: ki la fe fokun fote seri
4: e je ka gba lafia laaye ka le roju laaye fi fokan bale gbaye sere re gbugbu wa wo laarin tokotaya ore sore laarin molebi obi somo ninu oja laarin alabagbe ati ladugo la o ma pari lori eto yi won fowo la gba o loju won fe to yin dun yin ko to dariwo e je yanju e ni gbugbu ojo weze lati agogo mesan asale titi di agogo mokanla lori kanle west radio 89.3 fm apostle yin lori afefe lo ne je pari e koro won o to dariwo the voice of the voiceless is here telephone 08058816462 Koto dariwo, e deka nyo juwe.

0: olókè ìbàrẹ̀ bàbá aláìní bàbá àtúntò débi àti ń dé mo fẹ́ kọ́ kí ọlọ́run ni ṣùgbọ́n yìí ṣe pàdàkì bọ̀ ó wù mí kí n bẹ̀rẹ̀ láti agbọn pé ká máa ṣọ́ra ká sáré gbara wa ní ìmọ̀ràn nípa ìṣọ́ra nítorí pé ẹni bá wo bó ti ń lọ bí nǹkan ti ń lọ ládùúgbò lágbàáyé pàápàá jùlọ lágbègbè wa a mọ̀ pé gbogbo ìrìn wa tá a bá ń rìn ó yẹ ká máa fi ṣọ́ra sí i ká mọ́ kàn rìn jọ àjọ ká mọ́ rìn bíi pé àwa lọ́lọ́run dáyé fún ká mọ́ bá àtẹlẹ̀ lójú ni ó bá sì ní pé gẹ́gẹ́ bí àgbàlagbà queen mother mo bá ní pé kíyàn ṣọ́ra rìn kó mọ́ bá àtẹlẹ̀ lójú ta náà bá wí
1: kó má bá tẹlẹ̀
0: níbi tí ó lójú tàti ṣùṣe kó má ṣẹ̀ níbi tí kò yẹ kó ti ṣẹ̀ kó má fara gba tí ò yẹ kó fara gba ìmọ̀dí tí mo fi ń sọ eléyìí o tí mo ṣe fi bẹ̀rẹ̀ lórí eléyìí ṣùgbọ́n ẹ̀jẹ̀ a mọ̀ ṣọ́ra ṣe nítorí pé ẹnìkan ò láyé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ látàpá abẹ́hùn mo pọ́rọ̀ mi ti yé gbogbo ẹni tí ó bá kàn bá ti ń sọ̀rọ̀ yìí lórí apá abẹ́hùn náà ni ó ti wá jẹ́ kí gbogbo àwọn alálùbáríkà tí wọ́n máa ń gbọ́ ìkànnì Wells Radio 89.3 FM mo wá kí yín káàbọ̀ sórí ètò wa ohun obìnrin lórí ìkànnì Wells Radio 89.3 FM ẹ kú ti mọ̀ pé tó bá ti di aago méjì ní gbogbo ọjọ́ Wednesday yẹn bó ni ọjọ́ Àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú bó wa kí ni Wednesday yìí ò bá náà fún ìmọ̀dá ọjọ́rú náà ni bó bá ti di ọjọ́rú yẹn Wednesday tí aago méjì bá ti lò ẹ ti mọ̀ pé àwa aláyọ̀ yín làgòrí afẹ́fẹ́ ohun alẹ́ sì mọ́ ọ gbọ́ bẹ́ẹ̀ ti mọ̀ mo ti ń kíkún ìmọ̀dá látẹ̀kan mo ti ń bá wọn sọ̀rọ̀ àjọ wà nínú kulu lọ́sàn-án tẹ̀ní ni a sì jọ ṣe kíni a jọ ṣètò lónìí ni lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ tí ẹ darapọ̀ wọn lórí ètò yín ètò wa ohun obìnrin ó kọ tèmi ò yípadà o tèmi tọpẹ akin kò lẹ aya akin ọ̀rẹ́ tí ọkọ ẹ̀ ló ń sọ pé ṣé àlàáfíà ni mo bá yín o ẹ wà ní pé kìnkìnyín kí n lò yín lọ́gàn ẹnu nítorí pé iṣẹ́ ìlú ló lọ jẹ́ o ṣe wá rí tími èèyàn ẹlẹ́rìn ẹ̀yẹ níbi tó wà ó sáré mírafù ni ẹgbà mómi ò ní mírafù ó tírafù ní jẹ bẹ́ẹ̀ nígbà ò bá dé ẹ mọ̀ gbóhùn rẹ̀ ní orí ètò ṣùgbọ́n kó tó di pé a kan lu agba mi ètò ẹjẹ́ fún pín mọ̀dà láyè láti kí ẹ̀yìn ara lè káàbọ̀ pín mọ̀dà mi ọ̀hún
1: ẹ ká san ẹyin arale ẹyin olólùfẹ wa tó jẹ́ pé ní gbogbo ìgbà ni ẹ máa ń jókòó láti darapọ̀ mọ́ wa lórí ètò ohun obìnrin a tún ti dé ní ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe wa a sì ní ìgbàgbọ́ pé ní agbára ọlọ́run ọlọ́run ó tún jẹ́ kí a jọ ṣe ní àṣeyanjú ní ọ̀sán tòní ẹ jẹ́ ká farabalẹ̀ ká jókòó ká jọ ṣe ètò yìí orúkọ tèmi ni Eludipo Oluwakemi Queen Mother
0: mi ọ̀wọ́ àyọ́ngẹ̀mí bí mo ti máa ń pè yín lágbára ọlọ́run àgbà yóò sì kú ní dàgbà ìyá láṣẹ ìdùmarè ṣe ẹ rí ẹyin ò fún àǹfààní àwọn tó ṣẹ̀ ń gbọ́ ètò ohun obìnrin lákọ̀ọ́kọ́ wọn a máa rò pé àwọn obìnrin ló fẹ́ sọ́tò kò kàn mí gẹ́gẹ́ bí ọkùnrin èmi a máa sọ fún yín pé don't touch the dial ẹ má yí kúrò níbẹ̀ ní jẹ́bẹ̀ nítorí pé ṣe rí ètò ohun obìnrin Elédùà gbé sílẹ̀ ó fún wa ní ọgbọ́n láti gbé kalẹ̀ lórí ìkànnì kànga gbọ́mọgbẹ nítorí kí àwọn obìnrin ká lè ní àǹfààní láti máa pẹ̀kẹ́lu àwọn kọ̀ọ̀kan káwa náà sì lè sọ ọpọlọ kalẹ̀ tán má bí obìnrin míì pé wá ìyá alágbájá bó ní tí ń lọ ládùúgbò rẹ̀ ẹ jẹ́ mọ̀ pé kò mọ̀ lẹ́yìn pé kó dáná kó mọ tí ó fi pèlú ọbẹ̀ nìkan ló mọ̀ wọ́n bá bí obìnrin míì pé dákun bó ní tí ń lọ lágbàáyé gan náà ó kú lè má mọ̀ bí ti ń lọ.
1: Wọ́n láwọn àwọn alákọ̀wé ni
0: ló wà fún eléyìí tí kò yẹ kó sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ó yẹ ká mọ bí ti ń lọ pàápàá jùlọ lágbègbè wa nítorí bá méjì kọ nítorí pé ká lè rí nǹkan gidi láti máa sọ gbẹ̀gbẹ́ wa bá ń sọ̀rọ̀ káwa náà má ṣe kíni ká máa sápamọ́ ká lè dá sí iyò ẹ̀yìn ò ẹ̀dẹ̀ tí wọ́n mọ̀ pé ọ̀rọ̀ tí obìnrin bá ń wo ọ̀rọ̀ míì ní ojú tóbìnrin bá fi ń wo ọ̀rọ̀ ìmọ̀ sábà yàtọ̀ sí bọ́kùnrin tí ń wò ó lóòótọ́ àwọn bàbá wa lórí ṣùgbọ́n bọ́lọ̀n bá ti ṣe fún àwa bọ́lọ̀n ti dá wa ẹ̀dá ọ̀tọ̀ ni nítorí pé báwa ti ń ro púpọ̀ àwa lè ro púpọ̀ papọ̀ ká sì tún ṣe kíni ká tún fọhùn sókè nínú púpọ̀ tá à ń ròhun náà nítorí ìdí èyí náà la fi gbé ètò ohun obìnrin sílẹ̀ fún àwọn obìnrin láti máa sọ̀rọ̀ sókè ní gbogbo ohun tó bá ń lọ ní àgbáyé ọ̀rọ̀ ajé wa ni ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ ààbò ni ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni pàápàá jùlọ mọ̀lẹ́bí ẹkú mọ̀ pé ìkànnì yìí àfi mọ̀lẹ́bí ṣe rẹ̀ o ìtorí ẹ̀ náà fi pè wá ní ìkànnì mọ̀lẹ́bí ṣe rí lórí ètò yìí a pin sí méjì ní abala àkọ́kọ́ láàfin kọ́kọ́ sọ bí ti ń lọ ní àdúgbò wa nítorí pàápàá jùlọ lẹ́ni oní fọ́nrán kan tí mo ti rí eléyìí tó ń jàràn ìràn yò ní ilẹ̀ ìbàdàn wa ní ilẹ̀ ìbàdàn wa ní àyín oní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní nọ́ḿbẹ̀ ìmú mọ̀ pé tó bá sì ti rí fọ́nrán yóò lè yé dáadáa a wà á mú kúnkún dún àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan jáde kúrò nínú fọ́nrán náà ní abala kejì náà sì ní ṣe rí ó ní ọ̀rọ̀ kan tó sì ń jà náà ní ayélujára yìí náà sì ní
1: ayélujára náà ẹkún mọ̀ pé
0: gbogbo ẹ̀ ó ti ayélujára aha ìròyìn kan lèmi ti ẹ̀rí tó sì ṣe ha tó sì wá tó dàbí pé ó ṣẹ́wọ̀ mọ́ àwọn obìnrin lára agbọ́n bẹun a tún débẹ̀ náà gbà tó bá sì tó àsìkò yín pé nọ́mbà ta fún ẹ̀yẹ èèyàn kí ẹ bá wà dá sí ètò ṣùgbọ́n wọn ni pé no business can thrive láìṣe pé wọn polówó ọjà wọn ní ìpolówó ọjà báyìí
1: ní agun owó
0: ẹ wá polówó gbogbo tí ẹ bá ń tà lórí ìkànnì wells radio lówó tí kò gajara lọ o ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò ní pàápàá ká ṣe wérewére bí mo ti sọ lẹ́ẹ̀kan ó ní fọ́nrán kan tó ń jàràn ìràn èmi ti rí ẹ̀dá rẹ̀ bíi lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n mo wọ́kọ́ fọwọ́ lẹ́rán pé ẹ̀jẹ̀ wo bi tí ó jà sí kódà mo ti róríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń kàn ń póòsì ẹ̀ mọ̀ ní tó bá ayé ti jayé pé mí nǹkan bá ń ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀ tètè sọ̀rọ̀ sókè tàbí nǹkan bá ń ṣe ọ́ tètè fọ́hùn ókè o ẹ̀yìn ò nítorí pé o lè má mọ ibi tí ìrànlọ́wọ́ ó ti wá mo mọ̀ pé eléyìí ó ṣẹ̀wọ̀ mọ́ wa lára ní ìpínlẹ̀ wa yìí ó sì ó ń kan mi lómi inú ó wọ́pọ̀ púpọ̀ ṣùgbọ́n ó ń kan mi lómi inú nítorí pé ọ̀pọ̀ ọgbà làwọn kan ó ṣẹlẹ̀ ládùúgbò wa tó ṣe pé approach ta bá ṣe approach ẹ̀ bá ṣe wò pé ká ṣe báyìí ìtara gan a tún máa ń ṣàṣejù lórí ẹ̀ fọ́nrán wo mo wá ń sọ yìí ẹ̀yìn o ní yẹmẹtúnlẹ̀ ìbàdàn ẹjẹ́ kọ́kọ́ kí àwọn dókítà wa àtàwọn nọ́ọ̀sì wa fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe káàkiri gbogbo àgbáyé pàápàá jùlọ níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ nítorí pé èmi mọ̀ èmi ti débẹ̀ dájú ìyẹn ní hospital Adéọ̀yọ́ Yemẹtu nílẹ̀ Ìbàdàn èmi ti dé ibẹ̀ ọ̀hún dáadáa mo mọ̀ pé wọ́n wà organize gẹ́gẹ́ bí èèyàn kan mo ti lo bẹ̀ ọ̀hún rí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo ti lo bẹ̀ ọ̀hún rí mo sì mọ̀ pé ṣiṣẹ́ tẹ̀lé ni iṣẹ́ wọn iṣẹ́ nọ́ọ̀sì ó yàtọ̀ sí iṣẹ́ dókítà dókítà ò lè gbaṣẹ́ nọ́ọ̀sì ṣe bẹ́ẹ̀ sì ni ẹni tí bá ń gbá ilẹ̀ kò lè gbaṣẹ́ nọ́ọ̀sì náà ṣe sọ̀rọ̀ mi ti yé yín ṣùgbọ́n fọ́nrán kan la wá rí téèyàn kan fọ́n síta lórí ayélujára tó níbi tí lálẹ́ àná wọn ní àwọn gbé èèyàn wọn lọ sí ilé ìwòsàn náà ó sì jẹ́ pé pàjáwìrì ni tẹ́lẹ̀ ìbò ń pè ní emergency pé kánmọ́kánmọ́ o ẹ dákun ẹ̀jẹ̀ rí dókítà kán tètè bá mi wo ohun tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n nígbà tí a máa dé tí wọ́n débẹ̀ ẹ̀ná wá rí pé kò sí dókítà ńlẹ̀ tí yóò ṣèkíni tí yóò dá aláìsàn tán gbé wá tí yóò dá lóhùn nígbà tẹ́mi sì rí fọ́nrán òun wọ́n tiẹ̀ fi ṣẹ́wọ́ sí mi ni mo wá tún wá lọ tún wò dáadáa mo sì gbìyànjú gẹ́gẹ́ bíi oníròyìn tó já tó sì mọṣẹ́ rẹ pé ẹ dákun ẹ já try láti contact bá àti èrèèyàn kan bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé bó wa ló ti ń ṣẹlẹ̀ bí bá a ti ń sọ̀rọ̀ yìí ẹ̀yìn àwé tí ń sì ni contact tí a rí torí pé a mọ̀ pé a padà gbọ́ èsì tó ṣẹlẹ̀ lánàá ṣùgbọ́n ohun tẹ̀mí fẹ́ ká address nínú fọ́nrán yẹn ni pé nígbà tí wọ́n gbé aláìsàn yìí tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gbé lọ sí ilé ìwòsàn Yemẹtu lálẹ́ àná bí ìbá ṣe mistake o tí wọ́n gbé lọ síbẹ̀ lálẹ́ ẹni tí wọ́n bá ń bẹ̀ ìyẹn nọ́ọ̀sán díù ti sọ pé kò sí dókítà ńlẹ̀ tẹ́ẹ̀rí o ẹ ṣe sùúrù dókítà ń bọ̀ nínú fọ́nrán lèmi ti rí táwọn èèyàn wa èèyàn àkóso ewu ẹni náà apparently ẹni náà bá èèyàn tó pọ̀ ńlẹ̀ tó fẹ́ rí dókítà lálẹ́ náà ni ẹbẹ̀ láti gbọ́ táwọn èèyàn pariwo pé gbogbo bí ìṣe tóbi tó báyìí kò ní sí dókítà nílẹ̀ ìyẹn tiẹ̀ kọ́ wá ni mò ń lọ ibi tí mò ń lọ kàn nígbà tí wọ́n wá rí agbẹnusọ ilé ìwòsàn tó ń jáde sí wọn pé ẹ ṣe sùúrù dókítà ń bọ̀ the way ti awon eyan wa fi address ti won fi attack nurse on duty ni ale ana eyin o kan emi gangan lominu nitori pe ninu foran a ri pe nibi itara ti won ni nise ni won pakuru mo osise ilewosan yi ti won si bere si ni lo aso mo olorun ah mo si won pe eda kan iye eyan kan re o iyawo eyan kan si re ise lo si se ko si le sise dokita ni o wa je ki bere lati bi pe kilo do so pe ah ki saba ni suru lo le de wa Nigeria to ba ti di oro pe in ta fe won le se fun wa in our approach queen mother se be ri foran
1: ben
0: ninu foran gan kile yin gangan ri ti e mo pe ah looto awon yi won le wa on their right sugbon won debi ninu foran
1: Sherry, ohun ti emi se akisi ninu foran yen ni wi pe asiko kan wa to je wi pe ni igba ti arakunrin yen so wi pe ohun fe ri dokita o si n se atenumo re wi pe kon ba won ye eni ti won gbe wa kon ba won ye wo ohun fe ri dokita arabirin yen ti o wa ni bibe boya nurse ni won won gbianju lati so pe ko si dokita ni ayika ni asiko yen ohun ti awon arakunrin yen de nse o ni arabirin yen ni igba to ti so boya o ti so lai moye igba ti o ti je pe awon fe ri dokita yen na ni won so mo si n ya aworan yin lowo lowo bayi
0: bo ti so na
1: o dabi pe igba yen ni arabirin yen silekun inu office lo wonule bo se wonule lo ni won gba tele si bibe won gba wole ti ninu ibibe won o ti e de bi asiko kan ti won fi aso efa
0: ton fa aso efa pada
1: ti o de dabi wi pe o dabi pe ko dara to looto bi situation se ri ni asiko yen gege bi emi se so wi pe o le je condition eyan won ti won gbe wa yen ni o ni o fi won lara balẹ bo se ri ti eni yen ipo to eni yen wa sugbon bo ti wo ki ipo ti eni ta gbe wa wa ni igba ti e ti ba eni ti o ye gangan to ma da eni yen lohun ki se se eni te n fa mora ko ye ki o le de ibi wi pe awa nfa eni yen ti a fe pa ohun gan lara
0: te ri ninu foran pe moda won mo lo aso mo arabirin yi lorun ni to wa arabirin wa pa ko se fe na mi ni
1: se fe na mi ni
0: se je mo pe in ta ri mo ninu foran ni a mo to pada se fun arabirin yi ibere temi kire ta won yen wa ohun se suru a mo pe is a matter of urgency but kilo ta ki ni suru ni ru si
1: opolopo ki ni suru nitori wipe won wo wipe eni ta won ri na la won fe fi kanra mo emi believe wipe even god to ba ye pe dokita gan to ma da awon eyan to wa nbe lohun bo yo pe de to wa ni ibikan ninu yara kan ni bibe ni ibi ti o ti di wipe awon eyan ti wa violent so tin paruwo to tin se o le ma ni igboya gan lati yoju tori pe o le ma ro wi pe ton ba lo yoju ni asiko ti gbogbo won tin paruwo ti won tin se orisirisi won le pa ohun gan lara ko fara pa mo gan ko ti so fun awon to amibe yen pe ko si doctor le to ba de ti si doctor le kini won fe se se won ma awon ma sora won di dokita ni abi en to de je pe ki se ise dokita ni se sa bere si ni ma da awon eyan loni emi believe wi pe to ba je nurse le ni yen na ti won ba ni bibe ko to di pe eyan ri doctor na awon nkan orisirisi to ye ki nurse se emi believe pe a ti se kini nkan to se eni yi boya gbogbo card ni won fe ko card fun eni yen ni o won fe gba oro lenu e kon mo kini kan ti o se nkan to se yin yo eni to wa ni ayika ko ni le da yin lo a ma ni pe ke gbe won lo bomi gbogbo awon nkan to ye ki won se yen to ba ye pe won fi lara balẹ emi gbagbo wi pe o ye ki won ti se so ti ye wa bayen nitori on nigba ta ba bara wa niru awon ipo bayen e je ka ma se iwa omoluabi eyin se video wi pe e de hospital lati fi yan gbogbo agbaye wi pe won o da yin lo bo e wo iwuwa si ti yin gangan teyin gan se because eyin na e se eto to ye fun eniyan looto awon yen jebi ede ile iwosan odindi ile iwosan ijoba ni asiko yen ko sese ko ma si dokita kankan nigba ti se pe awon dokita wa ni asiko ton dase sile so definitely o ye ki ko ba te wa se copper gan to je doctor ni won no iban bi be won ton ba yi si so fa awon eyan pe doctor wa nbe to da won lohun okan won abale sugbon ko si dokita nbe looto ni o ye ke ba dokita ko si dokita nbe nurse te wa ba to wa so fun yi pe dokita o si ni ayika e wa fe se bi o se to ko ye
0: ti so yi ku imoda lo je ki ma won pe nkan kan lo dabi pe a miss lorilede wa Nigeria gege bi omo Nigeria a le wa on our right lo to sugbon opo gba in the process of pe anja fun eto wa a ma nje bi lori pa anja fun eto wa nitori pe gege bi arabinrin ti won lo somo lorun ti won fa ohun se mo pe ibi ti fọran pa rai si ni pe ibi ton tin fa yen gan eni to dabi pe won se recording yen o de lati pa phone re toro ti di pe
1: awon ti fe ma won ti fe ma o ti fe ma di pe kon ma ja
0: and in that process eni ba fa bale won fọran yo gege bi aleran ara eru gan ba mi pe ti won ni sharabinrin yi le se lori pe in the bid of pe anja fun eto wa atun ti wa jebi lori pa anja fun eto wa ko de sin se nitori fọran yi la fi soro yi pe mo de ma gbagbe nigba ti awon kan jade yin awon odo la ngba ni odun lohun ti won jade pa won ja fun eto won ni pe orilede wa Nigeria gbudo da ton se iwode igba to di pe ijoba o tete da won lo kina press ni se na press ni ba
1: awon kan duke ya je
0: ijoba je eyo which is not actually civil ko tono to in the process of pe inu bi wa a ma saba asinubi lorilede wa Nigeria emi wa ma ri oran bi pe ohun lo dabi pe o je ki iya to wa laarin ton ma ni won fi nu han won se ehun nu han pe won protest lori nkan lorilede wa Nigeria ati awon ilu mi ti a ti nse ta nko akọ
1: awokọ
0: se won lorilede wa Nigeria. Now speaking on this issue again e ma gbagbe pe mo fi die mule npe ba ti soro yi lori dokita ti ko sile ni ile iwosan joba ye metu nile ibadan wa yi an tra lati contact lori ile iwosan na mo si mo pe nigbati aba ti ri won pe won farabalẹ salaye mo si tun mo gbangbale apa awon gan no farabalẹ release status pe nkan bayi bayi lo fa fun afun aridaju ni o ko se tori pe lati fi gbon mo eyan kan leyin ibi apa bi temi fe ka farabalẹ eyan na ne ni approach awon mo orilede wa Nigeria boro ba ti ka wa lara ba ti mo se si ara wa e mo gbagbe mo so lekan pe eyan na leni to wa nbe di ise lo si wa mami ama
1: even go pelu gbogbo bi won se se dukoko mo ohun gan funra re gan awon nkan to ye ko le se gan gege bi nurse ko ni le se eni to de gbe emergency wa nigba to de be na awon eyan na kan na ti wa nbi be na ton ti so pe doctor ti de abi doctor si around to ye pe won si joko iru igba te ti de be to de ti ji pe doctor si ni ayika to ba ye pe case yen emergency ni to nilo pe ki won tete kon tete ri dokita se lo ye kon tete gbe eni yen kon tun lo si ibomi nitori pe emi eni yen lo se pataki ju
0: emi o si laaro
1: be ba ti e fe ba dokita ja to ba ti e je wi pe boya dokita gan ti ko ti e wa si ni ori ijoko gan boya ijoba gan si ma sanction e o lori nkan to se gan ni ko ni nkan kan se pelu life eni te gbe wa so iyen lo ye kewo looto be se cover e wi pe mo wa ni ade eyo bayo a fe ri dokita ko si ri dokita ni bibe ti nurse de tin so pe dokita o si laarin ayika emi ro pe the next thing to ye ke se ni pe eni te gbe wa to je emergency ke mo be ma se gbe lo ibomi ni bi ti won ma ti se itoju fun
0: e tun ri ni so e seun pin moda ni be ti so lekan emi o laaro looto be mi eni ti won ba gbe wa ko ba jo won to ba je won logun looto o ye kan tete se kini kan gbe lo si ibomi lori oro dokita yi ati foran ti a n so yi be ba fe da si number to wo ku ri yi re 0916 893 1000 0916 893 1000 tabi 0915 3334 893 0915 3334 893 etule pe sori eleyi na 0911 3 lono meri 893 0911 3 lono meri 893 93 ikani west radio 89.3 fm ni e tin gbo eto ohun obirin o pe mo da ti wa nu nkulu adon soro lati aro na ni eh yo bo mo ju ago bayi mo ri pe asiko to lati bo si abala keji nta so lati atata lori eto abala keji sugbon ko to di pe nbo sabala keji inside doju oja na baba ti doke lo baba pada de eh yo be ba si fe soro lori oro dokita yi na ti boya experience yin lori ile wo sanjoba ile ti an so yin na e ja gbo yin eyin o mo ba si je pe eyin na e mo bi tin lo lagbon beun ah e ko wa wole a bi mo ti so an se wa di lowo na ni ngba ti gbogbo e ba jora won a le mo kule kule oro na e mo yi kuro mbi afese de oju oja lon a nbo

0: ọkùnrin yìí rè ẹyin ẹyin lè fẹ dáṣẹtò bó lẹyìn fi wo ọrọ tá à ń sọ yìí ṣé oge ṣíṣe ayé òde òní ni pé ká bọ tàka sọ pé mo ti wà yìí mọ́ná dà bọ̀ mo lè ṣe omi kí omi gbóná kówó nọ́mbà tó ọkùnrin yìí rè 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3-8-93 ojúwò lè fi wẹ́n tá à ń sọ ẹ̀yìn ò pápápá kí a tó mọ̀ rí lè wà queen mother latest trending nísìn báyìí pé ká bóde ká sọ pé mo ti wà mí lè stress ara mi bí ìbá ti mọná dá mi ò mọná dá ṣùgbọ́n mo bèrè ìbéèrè kan lọ́wọ́ yín lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí abiyamọ ìyá ọmọ tó sọ̀rọ̀ yìí ipò wo lẹ́fí ipò máa wà ṣé kò ní máa dàbí pé wọn ò kọ dáadáa láti ilé rẹ̀ ni àbá àkọ́ gbà lá.
1: èmi á wò wípé tí màmá ẹ bá ń gbọ́ nǹkan tó ń sọ wọn á kàn máa rẹ́rìn nínú ibi tí wọ́n wà ní wípé àwọn ọmọ ìsìn wọn lè bàyàn lójú jẹ́ èmi á kàn rò pé nǹkan tí ìyá ẹ máa sọ nìyẹn a máa wò pé àwọn ọmọ ìsìn ṣá wípé ṣé ọmọ ìwọ̀n a máa sẹ́ pé àwọn ò kọ ni pàápàá jùlọ tó bá jẹ́ ìyá tó kọ wọn á wò pé tó bá tiẹ̀ yẹ pé wọn dídí pè ẹ jókòó gan pé kán kọ ẹ nígbà tó ti ń dàgbà tó ti ń di sisi tó ti ń di ẹni tó mọ̀ pé ilé ọkọ ló ń lọ kó tó tiẹ̀ di celebrity whatever wí ó yẹ kí ó ti jẹ́ àwọn nǹkan tí wọ́n fúnra rẹ̀ máa máa wò pé mi máa tí mọ kí ní ìṣe èmi láwọn àwọn sisi tó jẹ́ pé lóòótọ́ nítorí ìdí kan àbí èkejì wọn ò rí lì ní àsìkò láti kọ wọ́n dẹ̀ dídì lọ ń kọ by the time tó ti fẹ́ parí ní university ló lọ sí school bí wọ́n ti ń kọ́ gbogbo àwọn oríṣiríṣi oúnjẹ tí wọ́n ń ṣe wípé báwo ni òun máa ṣe dúró láàrin àwọn èèyàn kó n sọ pé kíni gbogbo nǹkan tó mọ̀ ṣe náà á gbé fóònù sẹ́gbẹ̀ẹ́ a máa wo bọ́n ṣe ń ṣe spaghetti tán ṣe ń gé oríṣiríṣi nǹkan sí ṣùgbọ́n gbà tó náà mọ yìí pé ìtìjú ni fún obìnrin kó lọlé ọkọ kó lóòmó oúnjẹ sè ò ní lè sè fọkọ ẹ báwo ló wá máa ṣe sè fáwọn ọmọ irú wọn ni ẹ máa ráwọn obìnrin míì ní ìsìn àwọn ọmọ wọn máa lọ iléèwé wọn á gbé báskẹ́ẹ̀tì wọn á lọ máa tò nílé olóúnjẹ mo fẹ́ ra oúnjẹ fọmọ mi tí mò ń gbé lọ sí skul irú oúnjẹ wo ni wọn fẹ́ sè níta ẹ dẹ̀ lọ wo irú oúnjẹ wo náà máa rà fáwọn ọmọ tán bá dẹ̀ sẹ́ pé owó wà lọ́wọ́ wọn tán lọ àwọn eatries náà ẹ wo kí ni advantage péyàn ń jẹun káàkiri àti pé kéyàn dáná nínú ilé kí lè mọ kí ìyàwó kíṣìn kó dáná ọmọ máa gbóúnjẹ lọ kọ́ máa gbóúnjẹ lọ nítorí pé ìyàwó gidi ó gbúdọ̀ mọ bí wọ́n ṣe ń dáná.
0: bá a ti ń sọ̀rọ̀ ìjẹ́ ìrántí story ìgbà tí mọ́mí a mọ̀ pé wá sí yàrá àdáná pé ẹjẹ́ wá wò bí mo ti ń dáná tá a ní dáa mọ́mí a ní ọjẹ́ mọ́ díyàwó tí ò mọ̀ dínlá lé ọkọ
1: ìlà
0: ó dínlá ẹjẹ́ amọ̀rẹ́ lè wá queen mother lórí ìta alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́kejì your conclusion kílé
1: kẹba náà. ohun tó ṣe pàtàkì ó ni wípé bí àwọn òbí wa gan ò bá kọ́ wa gẹ́gẹ́ bí obìnrin ẹ jẹ́ ká wá àsìkò láti mọ nǹkan tó bá yẹ ká mọ̀ nítorí pé ara àwọn nǹkan tó máa ń jẹ́ kí ilé ọkọ kó dùn gbé nìyẹn kò dẹ̀ sí nǹkan tó wà nínú wípé kí obìnrin lọ lé ọkọ kó tún kúrò níbi ibẹ̀ kó wá jẹ́ pé wọ́n ní kí ni nǹkan tó fà á kọ́ ní òmùnjẹ ṣe ó jẹ́ nǹkan ìtìjú gan ó kàn jẹ́ pé iṣẹ́ mọ ayé ti di ojúkejì àwọn nǹkan tó máa ń ti èèyàn lójú láti sọ wípé ó ń ṣe òun síta fáwọn èèyàn ó làwọn èèyàn fi ń ṣe wọ́n fi ń gbààyè ní ìsìn pé èmi tí mi mọ oúnjẹ ṣe òmùnjẹ ṣe àwọn ọ̀rẹ́ àwa ẹ̀ jẹ́ ká jáde jẹ́ ká lọ hangout jẹ́ ká lọ joint kò ń ṣe nǹkan tó pọn obìnrin lé lágbára ọlọ́run á jèrè àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ wọn ní ohun tó yẹ ká kọ́ wọn kí wọ́n mọ̀ ẹlẹ́ẹ̀kejì ohun dẹ̀ ni pé ní ipòkipò tá a bá bára wa ẹ jẹ́ ká máa ṣe sùúrù kò sí nǹkan tí sùúrù ò lè ṣe irú èèyàn tí ó gbéyàn lọ sí ilé ìwòsàn tó bá ti jẹ́ pé emergency ni tó dẹ̀ débi tí àwọn èèyàn tó yẹ kán wà ńbẹ̀ tí wọn ò sí ńbẹ̀ tó bá tiẹ̀ máa kwérí wọn lọ́jọ́ míì tí ẹ kọ́kọ́ du ẹ̀mí ẹni tó gbé dání nìyẹn náà lọ ibòmíì ó wá lè o lè rìkọ́ọ̀dù ẹ̀ bó ṣe rìkọ́ọ̀dù ẹ̀ yẹn fún evidence kó má di pé irọ́ ni ṣùgbọ́n wà á dẹ̀ mọ ibi tó máa tètè gbé ẹni tí ó nílò ìtọ́jú kánjúkánjú lọ to ba de ye pe case yen ki se nkan ti o je konju konju na ni e se e je ka se suru fun ra wa nitori pe eni ti o je ko da yin lo ni sin e ba nbe eni te wa ba nbe ti discourage e ni sin lati tun ojo mi ni sin to na ba de duty tori pe doctors tin bi be ah o na ya lo farapa mo pe tori ngba ti won ba ti mo pe doctors tin tosi nurse to wa on duty ni won ma na o na ya farapa mo to ba ti gbo pa awon eyan paruwo o na ya ti re monu yara o po kuku ti sign wole pe mo wa bise awon eyan si ti ri mi oruko mi ni elujipo lu akemi kun moda
0: ah e seun
1: te pa di lose tun bo
0: e seun e seun e seun te gbo wa lati atataro lori ikoni west radio 89.3 fm e se ti e darapo mo wa lori eto ohun obirin e dakun e ja tojo se lose tin bo bi ago meji ba ti lose tin bo yen lojo wednesday e darapo mo wa fun akotun eto yin eto wa ohun obirin opo pataki lo baba wa to pe wa wole o eyin o titi ose tin bo mo je agbagbe lati ma se suru owo suru mo fi wole owo suru na ni fi gba se kini ni tu fi mo lo mo fi si owo olorun alaye ki a oju oluwa ko ma ba ogbo wa gbe o ko temi oyi pada o temi to pe akin ko le lo ko temi bi mo ti mo se ladura pe lase edumare titi ose tin bo won ni fe nkan kan ni wa sawati o dabo
1: ese

Ẹ̀ka sàn ọ́n ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mágbẹ́ West Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọlábí lóníròyìn yín. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti olórí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà kan rí Teslim Fọlárin ni wọ́n ti jọ ṣe ìpàdé papọ̀ lérongbà rẹ láti jẹ́ kí Teslim Fọlárin àti àwọn igun rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC jọ ṣiṣẹ́ pọ̀ fún àtìlẹyìn olùdíje sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ APC amòfin Sharafadin Ali lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò abẹnú ẹgbẹ́ yìí tó sì fẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ olùdíje janlẹ̀ tó fi mọ́ mínísítà tẹ́lẹ̀ fún iná mọ̀nàmọ́ná Iyùn Adébáyọ̀ Adélábù. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nípasẹ̀ àjọ tó ń ṣe ìwádìí ìdàgbàsókè ètò ẹ̀kọ́ NERDC ni wọ́n ti mú àdínkù bá iye owó tí àwọn òǹkọ̀wé àti àwọn tó ń tẹ ìwé jáde ń san láti gbé iṣẹ́ wọn jáde fún lílo àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ sọ wípé àdínkù yìí yóò mú kí ìrọ̀rùn òde bá àwọn òǹkọ̀wé tí ó sì tún jẹ́ ìwúrí fún wọn láti lè máa mú iṣẹ́ wọn wá fún àjọ NERDC fún àyẹ̀wò lábẹ́ àjọ ìpele ìwé ẹ̀kọ́ orílẹ̀-èdè. Akọ̀wé fún àjọ tó ń ṣe ìwádìí fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Salisu Sheu ló fi ọ̀rọ̀ yìí léde. Orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí orílẹ̀-èdè Germany pé kí wọ́n túnbọ̀ jọ ní àjọṣepọ̀ tó gúnmọ́ lórí ìdàgbàsókè ètò ọrọ̀ ajé, ètò ààbò, ẹ̀ka ohun ìmúṣagbára, ìmọ̀ ẹ̀rọ alágbèéká àti àlàáfíà ní agbègbè. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Bianca Odumegwu Ojukwu ló pè fún àjọṣepọ̀ yìí nígbà tó ń gba mínísítà àpapọ̀ ilẹ̀ òkèèrè torílẹ̀-èdè Germany lálejò Iyùn Johanu Wadepu àti àwọn ìgbìmọ̀ rẹ̀ nínú ìpàdé orílẹ̀-èdè méjèèjì tó wáyé nílùú Àbújá.

0: Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ ló ti ń bèèrè fún àbá òfin kan láti gbé àjọ kan kalẹ̀ tí ó máa rí sí ìdàgbàsókè ìgbèríko pẹ̀lú ohun amáyédẹrùn. Ẹni tó léwájú àbá náà, Saidu Abdullahi, tó ń ṣojú ẹkùn ìdìbò Bidda, Gbako àti Kasha nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀, ṣàlàyé pé ìdàgbàsókè àwọn ìgbèríko kì í ṣe ètò ìrànlọ́wọ́ bí kò ṣe ohun pàtàkì fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Owó epo rọ̀bì ní àfikún ti dé bá lónìí lẹ́yìn ìkọlù tí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe sí orílẹ̀-èdè Iran. Ẹ̀wẹ̀, ní báyìí, iye owó ọjà dínkù díẹ̀ ní apá Asia nígbàtí iye owó ọjà gbéra sọ ní apá Yúrópù. Iye owó epo rọ̀bì lágbàáyé ti gbéra sókè ní ìdá mẹ́ta nínú ọgọ́rùn-ún, tó sì ti gbẹnu sókè sí dọ́là $4.94 fún bárẹ́lì kan. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa ní aago mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilé wa. Sunday Afọlábí lórúkọ mi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa, Ọlọ́run a máa bùkún fún yín.
1: Ẹ̀fílẹ̀ ẹ̀rọ yìí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ́wà.
2: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
1: Your preferred wholesome radio.
2: Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
1: Your preferred wholesome radio. Efile, ẹmọ yìí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ́wà.
4: Time is 5 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Lati koni konga agbomogbe etimo.
6: The program you are about to listen to is a repeat broadcast. Thank you.

mú kí yín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹ́wà lọ́ńdẹ́sẹ̀tì ìgbọ̀nyín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga gbọ́mágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbí avenue olúyọ̀lé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà.

ìgbà kan rò rí ẹ̀yìn bí táwọn mọ́ ń sọ̀rọ̀ dé àmọ́ àdúà táwọn ń gbà táwọn sì nígbàgbọ́ ni wípé kò so ohun tọ́lọ́run ò lè ṣe ṣèbójú òkú dìde ń yọ sí ó sì mú àwọn ọlọ́kùnrin ó mú wọn lára dá bó bá wù ọlọ́run ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún arákùnrin yìí náà o arábìnrin lọ rèé tún àdúà rẹ gbà kó o tó wá padà rí mi ohunkóhun tó o bá wá rí o ipò kọ́kọ́ sọ fún àwọn òbí ẹ̀ ná.

jẹjẹ mọ wípé ọrọ ti arábìnrin yìí ọmọ ọdún méjìdínlọgbọn tó wá sọ àsọdorí ọrọ kodò ni. Ó rí bí ẹni wípé iná ti ń jó òun báyìí. Ṣó wá rò wípé bóun ṣe wá wá sọ́dọ̀ ti wà, àwọn ò ní taná sídìí ọ̀rọ̀ ká tó gbé ìgbésẹ̀ láti wádìí ohun tó ń ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí láwọn abala kan ń bà mí nú jẹ́. Láwọn abala kan, ó tún wù mí káwọn kan kí wọ́n tó fi kẹ́kọ̀ọ́ o. Torí pé kíni, bàbá ní á kó àwọn ọmọbìnrin ayé òde òní jọ. Tẹ́ ẹ wá wádìí dáadáa ìdí tí wọ́n fẹ́ fẹ́ ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́hun. Ṣé kí n má tọ̀ yín? Ọ̀pọ̀lọpọ̀ nígbà tẹ́ bá rí ẹ rí pé ìfẹ́ kó fi ọkàn wọn ni. A máa ń yàtọ̀ sí àwọn, ó lè mọ́ jẹ́rú ọ̀nà tẹ́lẹ̀ é gbà wá. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ kà. Ọ̀rọ̀ arákùnrin kan náà là ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dákun fún wa yanjú o. Pásítọ̀ sọ̀rọ̀ ilẹ̀ kún o. Arábìnrin yìí ò lè sọ wípé n tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀. Àwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó ò lè sọ wípé ọ̀rọ̀ tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ o. Ṣé ẹni tí ọ̀rọ̀ bá ti ẹ̀yẹ dáadáa làbá bilẹ̀rì ọ̀rọ̀? Àmọ́ bí mo ṣe ṣàlàyé ipò tárákùnrin yìí wà, tó ti ẹ̀ sọ bá bàbá gan-an tí a tipátipá, ó ni mo ṣe gbọ́. Ó ṣàmọ̀ pé òun níyàwó. Àmọ́ ńgbà tárábìnrin yìí sọ wípé àníṣẹ́ dandan, àbóhun ò bá fẹ́ o, òun ó ṣe Ọlọ́run o. Pásítọ̀ mọ̀ gbohun rẹ̀ sílẹ̀ pẹ̀lú àwòrán. Ẹ wá wo bárábìnrin yìí ṣe ń sọ̀rọ̀. Àfi bí wípé òun àtọlọ́run jọ jókòó ní ìpàdé. Lọ́lọ́run wá ń sọ fún wípé àníṣẹ́ ò gbọ́dọ̀ mọ́ fẹ́ o, bó o bá ti fẹ́ o. Gbà pásítọ̀ fi fọ́nrán hàn mí. Wọ́n á wò wípé àṣọmọbìnrin tó wá sọ́dọ̀ wa kọ́ èrè. Ìwọ kọ́ ló ń sọ bí ẹni pé o ti ẹ̀ mọ̀ bọ́rọ̀ ń ṣe jẹ́ títí dalẹ́ ìgbéyàwó. Nígbà tá yíjú sọ́dọ̀ bàbá ọkọ àti ìyá ọkọ, a bèsè Ọlọ́run. Omi sì ń bọ́ lójú wọn. Àbí a máa wọ̀.

0: Wọ́n wo ara wọn bí pé sáwọn ṣe Ọlọ́run ni. Tọ́ bàbá lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ díẹ̀ màmá ọkọ̀ yóò ti ẹ̀ lè sọ nǹkan kan. Nígbà tí bàbá tẹnu bọ̀rọ̀, wọ́n nígbà tí wọ́n pe àwọn, pásítọ̀ ló pe àwọn. Wọ́n ní ìyá ọkọ, ìyá ìyàwó àti bàbá ìyàwó pẹ̀lú arábìnrin yìí náà wà ńbẹ̀. Lọ́jọ́ táwọn ń sọ yóò, wọ́n ní bí pásítọ̀ ṣe pa wọ́n sínú ọ́fíìsì, arábìnrin fúnra rẹ̀ náà ló sọ̀rọ̀. Pásítọ̀ ní in tó sọ fáwọn kò sọ. Wọ́n ló sì sọ lọ́jọ́ tá à ń sọ yìí. Àwọn wá tuntun bilé rè wípé ó mọ ọmọ àwọn o, ó mọrú ipò tó wà o, ó ní kí wọ́n gbàgbé ipò. Àníṣẹ́ ohun tọ́lọ̀ ń bòun sọ ni, bóun ò bá sì ṣe òun ó ṣe Ọlọ́run o, ègún bẹ lórí òun o, wọ́n ní kò sí nǹkan tí ò sọ tán. Wọ́n láwọn sọ fún un wípé dákun lọ tuntun ọ̀rọ̀ yìí rò dáadáa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù, wọ́n ní arábìnrin yìí nísà ń ké tantantan wípé àníṣẹ́ ìtọ́lọ̀ ń fẹ́ kóhun ó ṣe rèé. Ìtọ́lọ̀ ń fẹ́ kó o ṣe. Tọ́ ta ń kúkú mọ̀, kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ́lá. Àwọn náà àwọn ò mọ̀ iye ọjọ́ táwọn dá láyé o. Bóyá Ọlọ́run ló kúkú bárábìnrin yìí sọ̀rọ̀ lóòótọ́ láti máa bá wa tọ́jú rẹ̀. Àbí irú ipò tó wà yìí ó nílò olùrànwọ́ lọ́wọ́ lóòótọ́. Ṣèbí dẹ́rẹ́bà la gbà kó máa gbé kiri. Bó bá ti níyàwó, ìyàwó ni ó máa gbé kiri. Ilé rèé, kí wọ́n ń fi kinní kan ṣe ń lọrin, tiẹ̀ náà ń bẹ ńlẹ̀. Kí lẹ fẹ́? Táà ní fún yín. Àṣé gbogbo nǹkan tárábìnrin yìí náà ti ń fojú sùn rèé. Ká mọ́ fọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ di ọ́wù ọ́wù. Nígbà wọ́n ṣe ìfilọ̀ pé bọ̀dá kinní kan fẹ́ ṣègbéyàwó. Sista kinní kan sì ni ìyàwó bọ̀dá lágbájá. Àwọn èèyàn kọ́kọ́ wò ó pé how come.
1: Láì níbi lọ.
0: Àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́rọ̀ dàbí ẹni pé àṣì èṣe pé wọ́n fẹ́ gbèrú sìstá látẹ̀yìn. Láì mọ̀ pé sìstá gan-an ló lọ́lọ́ ń bò wọ́n.

0: ara re o gba mo se ba wa ri aye arabirin yi lasiko ta nso yi aye re ti change o won ti fowo tun se o tin sise gidi bayi won ti da awon obi re lola awon obi oko ti ri bi angeli tolorun si o ma awon gege bo se so awon kok ni won ku lo pe on lo so pe olorun ran on arabirin na si ti a dore bayi ama ka mo foro gun olohun o se mo aye male e gbogbo ayo bo n da si hai bo la se fe gboro e se baba wa so pe never what God has joined together let no man put us under tin ba won e bi oko bayi ni wi pe gbo ti lohun o se mo ah ibanu je lo je fa won o amo to be ju be lo bo pa ti so be ko se wo awon ebi iyawo so pe lai awon ebi iyawo support omo won Pastor do sarin meji nti won Daddy e soro soro yi Daddy e soro won ni ki awon obi mejeje ki won decide ebi iyawo so pe anise o ti so pe oko ohun nu en ti o si fe nu omo lohun o fe mo oko sare ni nbeyin ti en bi o wa oro se be ye daada bi se fi orun sotun ni won ba di mu oba tun fe gbe lo sose won o to ba gbe duo kai ya ya won sunkun ni ayo ko jare iyo ko sunkun balabala babo ko ni gbo ti lohun o se mo eja file kò tèmi wá ń rò ní wípé abéèyàn bá ní tipá tó láàsì sí ò ní fi ọ̀sán kan òru kan kó lọ yin lọ́rùn pa àbẹ́ẹ̀tù ní kí n mò ń sọ yìí ó kú lágbára lórí ẹ̀ àbọ́mọ obìnrin gan ní tágẹ́ẹ̀tì ni pé gbé ó bá fi di báibáì tẹ́ mi bá ti kó nǹkan tí mo fẹ́ kó jọ tọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ìṣẹ̀lẹ̀ tí ń pa àwọn kan lẹ́kún rèé o ojú wa ń rí mẹ́wàá ó ti ṣèlérí pé wọn ò ní lu wọn bí mo sì ṣe sọ bẹ́ẹ̀ náà máa ṣe àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ọmọ nàìjíríà bọ́rọ̀ ṣe rí yìí tá a lè sọ pé dandandan yóò padà fẹ́ náà ni ó gbọ́dọ̀ fẹ́ ni àwọn òbí ọkọ ò máìndì mọ́ pé gbò tí lóhun ò fọmọ àwọn mọ́ no problem àwọn ìyá tiẹ̀ ìyá obìnrin gangan ìyàwó tá à ń sọ yìí àti bàbá rẹ̀ wọ́n ní no no no no. tí ó fẹ́ dandan dánú. Pastor Joseph Arinmechi. Ẹjọ́ náà ò bò lè yẹn ṣe ń sọ̀rọ̀ yìí sínú. Èlé kọjá kéèyàn ó sọ pé dandan gbọ̀n. A nílò ìmọ̀ràn yín ẹ̀yin ọmọ Nàìjíríà. Òṣìbó ti wulẹ̀ orí kò bí ò lè sọ pé àníṣẹ́ ọkọmọ òun kó nù. Ọmẹni lọmẹni ọmọ kan tí wọ́n sì wà bírè láyé lọ́rùn. Àbẹ́rẹ́ sí Ọlọ́run. Ẹ̀rù ń bà wọ́n pé ẹni tí ń ṣe báyìí sí ò ní ṣe nǹkan mìíràn sọmọ àwọn. Ìgbà arábìnrin yìí sì sọ̀rọ̀ fún mi ẹntàrà ẹ pé dáadáa mo pé. Ẹ̀rọ ọmọbìnrin yìí bà mí o. Tọ́ ẹ dákun ẹ bá wà dá sọ̀rọ̀ yìí 0916-893-1000 tàbí 0915-333-4893 tàbí 0911-3-8-9-3.
1: Hello.
0: Hello. Ẹ mọ̀ kalẹ́ o.
1: Ẹ kalẹ́ o, ẹ kúṣẹ́.
0: Tọ́ ẹ
1: ṣe. Orúkọ ti mi ni Ẹ̀fọ́ Aláàfin, a ní mo tọ́lọ́ wọn ni, lókè ayọ̀. Lójú ọ̀nà lápàtà dáadáa nígbàdàn.
0: Ẹ ṣeun sá.
1: Ẹ ṣe ẹkú iṣẹ́. Ẹ rí ìkẹ́ tó ṣẹlẹ̀ ní pé gbogbo òye náà ló ti ẹ̀ ń kéré ti léèrè kọ́ṣọ̀n ẹ̀tí ti fún wọn ní àṣà. Àṣà rẹ̀ ni pé ìkẹ́ tó fẹ́ ṣe tó fẹ́ kó nǹkan jọ náà ni. Ìkẹ́ tó bẹ̀ sí kójọ kọ́ àwọn òbí bá a sọ̀rọ̀ dáadáa. Àwọn ni àìṣe ilé ayé ń gbé tí ẹ bá ṣe. Ọ̀rọ̀ inú wọn mọ́ bára wọn kò sí bó ṣe lè ṣe tó yóò jẹ yóò gbẹ̀sán kó wá bá a sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n tó bá tó gẹ̀gẹ̀ wò ó fẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn mọ́ ṣé ó ti bí wọn kan àbí ò sì fi mọ̀ rárá.
0: A ní ò lè ṣe.
1: Ọjà nísìnyí òun náà ká mọ ọkọ̀ níṣẹ́ tí ọmọ yẹn wà kó tó sọ pé ọlọ́run ló sọ pé kò wọ́n fẹ́. Àwọn òbí ẹ̀ nìkan sọ̀rọ̀ dáadáa tó bá lè tó jẹjẹrẹ jẹ àwọn ọ̀fẹ́ mọ́ kó sílẹ̀. Ṣùgbọ́n kó mọ̀ pé ká ló bá lọ àbọ̀ ń bọ̀ tó jẹ bí ìjẹjẹ náà.
0: Tọ́ ẹ ṣeun àfà.
1: Ẹ ṣe wọ̀.
0: Challenges arákùnrin èyí tá à ń sọ yìí ó pọ̀ gan. Ó tó wá wà ń bẹ̀ ni pé kìí ṣe pé wọ́n fi fún ọ ìwọ ló wá pé ọlọ́run sọ. 0916-893-1000 ẹ mọ̀ jẹ́ àgbà ojú òpó kan wọlé ń jára wọn. Hello.
2: Hello.
0: Ẹ ká lẹ́sà o.
2: Ẹ ká lẹ́ o.
0: Yes, sir.
2: Ẹ jẹ́ obìnrin olójú kòkòrò ní olójú kòkòrò gidi òun ni. Gbogbo nǹkan tó fún ẹ lẹ́kọ̀ọ́ bá padà lọ lẹ́yìn. Èsì gan-an mo ń bẹ́ ẹ máa fẹ́ tó bọ̀.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tì yín o. Ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa. Ìbéèrè tá à ń béèrè gan ni pé àwọn òbí ìyàwó sọ pé dandan ni ó fẹ́. Ọmọ lòun ò lè fẹ́. Àwọn òbí ọkọ àwọn ní kìí ṣe dandan gan. Kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí? Hello.
3: Ẹ kalẹ̀ sọ.
0: Ẹ kalẹ̀ mà ó ta ló ń pè àti ìbúlẹ̀ ti ń pè é.
3: Láti apáta mi.
0: Ẹ ṣeun mà bí abiyamọ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
3: Ẹ rí obìnrin yẹn. Ọmọbìnrin yẹn. only recover your lease. Call recover your lease, please, if you know, not on your body. If they only see that to get a true lease, if you are to the road, say, and why I do it. You can tell me to do it. Hmm.
0: Ọmọ ni gbogbo ẹ làwọn ṣàlàyé fún tóun náà sì mọ. Àwọn òbí ọkọ mọ àìlera ọmọ wọn gbogbo ẹ wọn sì ṣàlàyé fún. Ó ní olùrànlọ́wọ́ la pọ̀ ń. Hello.
4: Hello.
0: Ẹ mọ̀ kalẹ́ mọ̀ ọ̀ta ló ń pè àti
4: bọ̀lẹ̀ fẹ́ rí ọmọbìnrin yẹn. Nǹkan tó yẹ kó ṣe ni pé kí wọ́n lọ adopt. Tó bá adopt ọmọ but tó bá tó adopt ọmọ in another way nature nkọ.
0: Ibi tọmọbìnrin sọ̀rọ̀ lọ náà nù.
4: Ẹ kalẹ̀ tèmi tọ́pọ̀ lórúkọ sí.
0: Tọ́ ẹ ṣàn ojú òní tìyín o. Ó bá jẹ́ pé ká bímọ ni èèyàn lè adopt ọmọ àló ní òun ò lè gbámọ́ra mọ́. Hello, ẹ dákun ẹ̀yin rédíò yín lẹ̀ o.
5: Hello.
0: Ẹ ká lẹ́mà ọ̀tá ló ń
5: pẹ́. Ẹ ká lẹ́mà
0: ọ̀tá ló
5: ń pẹ́. Parí díò. Láti ojú ọmọ ni o.
0: Tọ́ ẹ ṣeun o.
5: Ìyá àfi ọ̀run ṣe ní ló ń sọ.
0: Ẹ ṣeun o.
5: Nǹkan mo rí sí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọdé tèmi o. Òun ni pé ojú kòkòrò táwọn fámìlì ẹ̀ ní mush òun ló fẹ́ lò. Nígbà táwọn òbí ẹ̀ ti ṣàlàyé fún wípé kò lè ṣe kọ̀ǹdíṣàn ọmọ wọn nì. Tọ́jà táwọn ọ̀yẹ́ náà tún sọ fún un tó sọ pé òun tó máa fẹ́mi ọlọ́run ló rọrùn. Ó lo àhílì képọ́ ọlọ́run ló rọrùn ni. Àwọn pírọ́pátì tó ní wípé inú kẹ́ ló ń lọ. Ó ti rí ohun tó fẹ́ rí ń bẹ̀ ló ṣe sọ wípé òun ò ṣe mọ́. Èmi tó mò ń rò sí mi.
0: Tọ́ ẹ ṣeun o.
5: Àbí tó bá tún lè jọ̀gbọ́n sí. Tó bá lè jọ̀gbọ́n sí ló kù.
0: Irú ọgbọ́n wo nìyẹn mà?
5: Òun ló mọ gbọ́ tó ń bá dá sí tó máa lóòrò yín rè. Gbàgbé mi ò lè ṣe. Ó bẹ̀ tí mo pé inú kẹ́ ló ń wà.
0: Tọ́.
5: Ẹgbẹ́ ló ṣe jẹ́ ni o.
0: Tọ́.
5: Ọmọ wọn fún yín náà sọ o.
0: Ẹ ṣeun ojú òní tí o. Nígbà mọ̀mọ́ yìí tiẹ̀ ní bóyá ó lè dọ́gbọ́n sí i. Àfẹ́ wò bóyá ọgbọ́n kan ń bẹ ni. Torí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ẹ dákun, afẹ́ kẹ fún wa nímọ̀ràn ni. Àwọn òbí ìyàwó ní dandan gbọ̀n. Ọmọ náà ni ó sáà fẹ́, ó sì lóun ò fẹ́. Hello. Hello.
6: Hello.
0: Ẹ ká lẹ́sà o.
6: Hello.
0: Yes, sir.
6: Ẹ ká lẹ́sà. Ẹ kú ètò.
0: Ọlọ́run ní tò ó.
6: Ọlọ́run ọmọ fún yín ṣe o.
0: Àmì Ọlọ́run.
6: Ẹgbẹ́ni fún ẹni tí owó nígbà tí Ọlọ́run kò sọ. Torí pé ojú kò kúrò ní ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn. Torí ọrọ̀ ajé tó fẹ́ jẹ òlò ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn tí ò dẹ̀ dáa. Ṣé ń gbọ́ mi sà?
0: Àgbọ́yé mò ń gbọ́ yín.
6: Nǹkan tí ò dáa pátápátá gbà ló ṣe. Ó wá di àárín kan nísìn. Ó wá sọ pé òun ò ṣe mọ́. Kòró lọ síwájú, kòró lọ sẹ́yìn, kó tó tara bọ̀.
0: Tọ́ sà, kí lẹ wá rò pa lè ṣe lórí ọ̀rọ̀ yìí?
6: Nígbà tí àwọn òbí rẹ̀ bá fi dandan mú lé nìsín pé òun ni kò fẹ́, òun ni kò ṣe. Ṣùgbọ́n a lè mẹ́sẹ̀ lọ sódò ní a lè fi mú mi, a lè fi tẹpá fi mú mi. Ọbẹ̀ gbé ọmọ lọ́wọ́ nísìnyí, ó ti sọ bẹ́ẹ̀ nù. Ó ti sọ ní tó fẹ́ ṣe bá ojú rẹ̀ ti já. Wọ́n fi gbọ́nfọ́ lọ́n bẹ ọlọ́run di ọ̀tún lámẹ́jọ. Ní tí ó ṣe ló ti ṣe yàn, ó lóun ò ṣe mọ́. Kí la fẹ́ ṣe? Àfikọ́ lọ́run kó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ ló kú báyìí.
0: Ẹ ẹṣun gan sa ojo ni tiyin o ah kapisi olo oro e gan o si n pa emi gan lekun hello
7: hello e kale o
0: e kale ma ota lo n pe ati bole ti n pe yi ma
7: lati lugu ori mi
0: ẹṣun ma
7: e wo oro yen o le o le o le bo obinrin yen ko gba pelu alegbe to ti o ti gbọn to ti tele ko to wa se ti ko ma se o je ro ni po pelu yen ti gba pelu ka bi sugbon re so ko ro pe to ba ra pelu na ni ko
0: ko gba bi abi
7: olo olo olo wa da ti
0: to e seun ma

0: tó wọn là mọ ń fi tipátipá mọ ẹsìn lọ sódò ni kò sẹ́ńtì ń fi tipátipá fún lómi mọ. àmọ́ bàbá ní tanra wa jẹ ntọ́ arábìnrin ṣe kò dá. ó kúkú sàn torí pé àwọn òbí ọkọ àwọn ò tiẹ̀ wo wọn tiẹ̀ ní lọ́kàn rí pé ọmọ àwọn yóò ṣègbéyàwó. àmọ́ ní kété tó ní ọlọ́run lòun wá inú tiwọn náà ń dùn. àṣé ó tún padà pa wọ́n lẹ́kún. ọmọbìnrin ò ṣòro dáadáa. ó fẹ́ gbàgbọ́ wípé ó mọ nǹkan tó fẹ́ ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. àwọn sọ fún ọ wọ́n gan o fojú ara rí kọ̀ǹdíṣẹ̀ èèyàn bó ṣe rí. ó mọ̀ dáadáa. ó dà nígbà tó tún wá bá wọn wọ́n tún sọ àwọn ìjìnlẹ̀ tí ò hàn sáwọn ẹlòmíì wọ́n tún sọ fún ọ. wọ́n sọ àwọn àléébù rẹ̀ fún ọ. wọ́n rí ọ bí olùrànlọ́wọ́. bó bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ wọ́n máa ń de nǹkan mọ́ lára ni. bí ọmọdé ó ti yé yín bá.
1: wá tulẹ̀ ayé mi tó.
0: wọ́n ti wò ó pé ìwọ ló jẹ̀bi olùrànlọ́wọ́. ká ń kúkú mọ̀ ó yá ń gẹ́lì lọ́ lóòótọ́. wọ́n láwọn sì rò dáadáa o. wọ́n wá ṣe ìgbéyàwó alárinrin ayé gbọ́ọ̀rún mọ́. wọ́n fi fọ́nrán ìgbéyàwó hàn mí. ìwọ náà ń jó lòún yọ̀. ó tún tun wò mo wojú ẹ. ọlá ti bọ́ sí lára. kábíyèsí ọlọ́run. wọ́n tọ́jú ẹ̀ bí. ìwọ ọlọ́lọ́rán áńgẹ́lì ni ọ́. a tọ́jú ẹ.
2: ohun tí mo béèrè.
0: ta mọ̀ gan bóyá ti nà sẹ́ẹ̀ta.
2: ọlọ́run.
0: àbẹ́ tún ní kí n mú sọ yìí. àwọn ọ̀rọ̀ tèmi ń bá àwọn ẹbí ọkọ sọnù. kò sí tọ́lọ́hún ò lè ṣe. tó bá lọ́hún fẹ́ máa lọ ẹjẹ́ ó máa lọ. ó kú lè wọ ọlọ́run lọ́la kó sì wọ ọmọkùnrin yìí sí. òun ni yóò jẹ́ kagbẹ́. gbẹ̀yìn ọmọbìnrin tẹ́ ń gbọ́. ó tó dariwo talẹ̀ yìí ọ̀rọ̀ tó ní agbára. àtijọ́ a ti ń gbọ́rọ̀. eléyìí ó ní agbára pọ̀. a ti gbé àwọn ọ̀rọ̀ tó lágbára. ṣùgbọ́n eléyìí tún ní agbára. níbi tó ti bá mi ó ní agbára. àwọn márákùnrin kò lè sọ̀rọ̀ kíkà ń sọkún ni. ó mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa rò gẹ́gẹ́ bí obìnrin. àwọn tó ti kí àwọn kú oríire lánàá. wọ́n á padà yín mú sáwọn lónìí. ó sì ṣe bẹ́ẹ̀ kò fa àwọn ẹlẹ́ni ẹlẹ́ni sẹ̀sìn. tọ́ lórí kó tó dariwo àwọ̀ lágbára kankan lábala wọn. a lè sọ pé dandan kò fẹ́. bàbá ní a lo agbára tá a ní a lè sọ bẹ́ẹ̀ lóòótọ́. àmọ́ bàbá ní o fẹ́. tó o padà lọ fẹ́ pa. bàbá sọ pé kò fẹ́. òun fìyà jẹ́ ń kọ́. akókò fìlẹ̀. ó yẹ èyí tó ṣe gan lọ́lọ́run ó fi rántí rẹ̀ sí rere. tọ́ ẹ ṣe ò gbogbo ẹ̀yin tẹ fún wa mọ̀ràn. mo sì fẹ́ lo ọ̀rọ̀ arákùnrin kan lálẹ́ yìí o. tó mẹ́jọ wá. torí pé mo ti ṣèlérí fún ọ jẹ́ nǹkan rọra gbé díẹ̀ ọ̀rọ̀ rẹ. ó yá. So harakunrin a ri yin lori eto ko to dariwo e ba wa daruko yin fun awon ara le
3: e se olosu oruko mi ni arifowose
0: to a ri yin lori eto wa se ko si ki le fe ka se fun yin
3: mo mu oro yawo mi toyin wa ni mo ilo lowo yin mo ilo imoran yin mo ilo imoran awon omo Nigeria ko to di wi pe mo gbe igbese to kan ninu mi ti mo fe gbe mo se nbe ki paro sita mo idi n to gbe mi wa ibayi niyan
0: ki lo sele gangan ki lo sele laarin eyan ati yawo yin
3: e se olotu o to se ni wi pe aigbe yawo alayirin oun ni a se ati n ba eri aniyan wa bo lati igba ta ti paje ara wa sugbon mo wa ri wi pe nigbati a n ba eto na lo nigbati a n ba ere ife wa lo ale loje mo wa ri pe family yawo mi gbogbo won won ti wa kẹyin si mi ko dabi igba isaju ti a pade mo sugbon ohun ti mo kiyesi ni wi pe iyawo mi ko ese oke n ja nile won tori ibi ti a n gbe ko jina pupo si ibi ti ìlú kan náà ni àwa àti family ìyàwó mi náà ni àwà tá à ń gbé ṣùgbọ́n tí gbogbo ìgbà ilé wọn ló máa ń lọ tí n bá dé kò sí ni màá ṣe ṣèránṣẹ́ lọ pé nílé wọn kó tó wá dáná fún mi nílé gan ni ṣùgbọ́n ìyẹn ò dífẹ́ wa lọ́wọ́ o a nífẹ̀ẹ́ ara wa ní tọkọtaya a dẹ̀ ń ṣe bó ṣe ká ṣe máa ṣe torí èmi ò ríro èmi náà kì í fi gbogbo ara gbélé wí kí n travel bí kí n tó máa jí lọ bí iṣẹ́ ó tún di alẹ́ kí n tó dé so kò yẹ kí n ríro ṣùgbọ́n nígbà tí mo níṣẹ́ gidi lọ́wọ́ tí mo ṣiṣẹ́ iṣẹ́ tí mo kọ́ iṣẹ́ mẹkáníìkì ni mo kọ́ tí mo dẹ̀ ń rí ṣe ń bẹ̀ tíṣẹ́ ń gbé mi lọ káàkiri ìgbà tí mo ń ṣiṣẹ́ gidi gbogbo àwọn ẹbí ìyàwó mi ni mo fi mọ̀ tó jẹ́ pé tí wọ́n bá dé wá sórí ètò wọ́n máa jẹ́rìí sí gbogbo wọn mo mú ọmọ gan tí ọmọ àbúrò ìyàwó mi kan mo fi mu sí skul tí mo sanwó nígbà tí mo rí pé kò sí agbára fún àwọn òbí ẹ̀ tí mo ṣe agbon àwọn kan ṣùgbọ́n nígbà tí nǹkan dagun tó di wípé iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó ṣe lọ mọ́ tí ogun kan yí padà gẹ́gẹ́ bí ọmọkùnrin èmi náà ṣáà ní mi ò ní dúró mo ṣe wá ẹni tó máa gbé ọ̀kadà fún mi mo fi lọ ẹnìkan náà níwá ni pé tí n bá lè gun ọ̀kadà pé òun máa ràn mí lọ́wọ́ ó bá mi gba ọ̀kadà ọ̀kadà tó bá mi gbà yẹn òun mo rọra fi mánéèjì òun mo rọra fi mánéèjì mo rọra ń ṣe ṣé ìdẹ́dẹ̀ tí mò ń rí kò tó sọ pé mò ń nawọ́ sí wọn mo ṣe máa ń nawọ́ sí wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n ìyàwó mi máa lọ sí wọn bí mo ṣe máa ń lọ ọ̀gbà mí gan tí ò bá sí mọ́ọ̀ṣì lọ́wọ́ wa nílé wọn ó máa ń gbóúnjẹ tọ̀dọ̀ wọn wá mi ò ní parọ́ ìyẹn ó máa ń gbóúnjẹ tọ̀dọ̀ wọn wá ṣùgbọ́n èyí mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ìgbà tí mo lọ lọ́wọ́ náà ó ń lọ bẹ̀ kì í ṣe ìgbà tí mi ò ní ẹ̀ṣẹ̀ ń lọ ṣùgbọ́n wá di wípé èyí tó wá ń dùn mí ni pé wá di pé gbogbo wọn wọn wà fẹ́ràn tí n bá lọ yọjú sí wọn báyìí bí àárín ìnáwó kan wọn ṣe nǹkan kan nílé wọn báyìí tí n bá débẹ̀ bí ẹran wọn kàn máa pa mi tí bíi pé mo da ìgbésà mo á wò pé ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹni tí mo tẹ̀ tó wá fi ọmọ ẹ̀ tí mo tó wá fi sílé ìwé ṣe ló wò mí bíwà pé kò tẹ̀ ṣe bíwà pé mo ṣe orí kankan fún òun rí so ó wá di pé ìyàwó mi náà bóyá wọ́n ń kọ ni o á di pé tí n bá wọlé báyìí.

0: ìgbàmí gan family house wọn ló máa sùn ọ̀rẹ́ wá tí ń di nǹkan tí ó jọ ń di nǹkan tó wá ń kọmi lóminú mo wá lọ sọ́dọ̀ wọn mo lọ fẹjọ́ sun mọ́mì wọn ni pé kí n má wọ̀ rí pé àwọn máa bá sọ̀rọ̀ ẹ mọ̀ kò gbígbà pé ẹ tí wọ́n fẹ́ gbọ́rọ̀ ẹ̀ ṣùgbọ́n mo ka sára pé wẹ́ mo lọ bá àǹtí ẹ̀ wọ́n ṣàdánù náà bákanbákan so gbogbo àwọn nǹkan yìí kò jẹ́ kó dàgbà pé ọkàn ọmọbìnrin ìgbéyàwó kò ń ṣí lára mi torí ìwà ẹ̀gán ti yí padà ẹnì àpò yín gẹ́gẹ́ mo sọ ṣáájú mo manage ní báyìí so máa wò pé kí n torí ìgbésẹ̀ tó kàn torí ìgbéyàwó alárinrin òun la ṣe.
1: Arákùnrin Anífowóṣe, ẹ rí i pé mo fi yín lára balẹ̀ láti sọ̀rọ̀.

kótó dariwo ètòkan ètòkan pẹ̀lú olúgbẹ̀mẹ̀ga ọmọ́tò sọ kí la fẹ́ fokun fọ̀tẹ̀ ṣeré ẹ jẹ́ ká gbà láàfíà láàyè ká lè rojú láàyè fífọkàn balẹ̀ gbáyé ṣeré rẹ gbogbo wa wọ̀ láàrin tọkọtaya ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí òbí sọmọ nínú ọjà láàrin alábàágbé àti ládùúgbò la ó máa parí lórí ètò yìí wọn fọwọ́ la gbà ọ lójú wọn fẹ̀tọ́ yín dùn yín kó tó dariwo ẹ jẹ́ àyànjú ẹ̀ ní gbogbo ọjọ́ wẹ̀ze láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì west radio 89.3 fm apostle yín lórí afẹ́fẹ́ lónìí.

0: into wole o aja o supa ni mi mo bode olohun baba mi tori pe ewure to wole ti o bode o dera musebo agutan bolojo to na wolo ti o bode o dera mubosha kabiyesi olodumare olohun oba mi ibare akoda aye ibare o aseda orun ibare oji kan lukan pa opa kan ji kan lukan ye patako ekun tin tani yeyeye ibare o oba mi to tobi tobi tobi orun o gba o fe fe fe fe orun o gba o o gun gun gun gun gun orun o gba o forun se le o a fi aye se apoti ti se gbogbo aye pata wa dabi elenga ni waju re oba mi oke kabiyesi re olodumare olohun oba mi ibare o tobi tobi o se gbe o tu fuye gegege o se gbe a fuye gegege ti o se gbe jigbini bi ate ileke kabiyesi re olohun a dimula opa oke oba to fori sele ogbon isi owo re aditu ni atijo mo ti daye emi o mo riru olohun yo mo daye mo bala lowo ni alabe to ko emi o mo mo daye mo barun lori ni bo se debe ko ye mi egungun lo fi romo sinu alaboyun o alaboyun je gbigbona nje tutu be ko debi omo nbe ero emba mi o lodumare ohun to fi se agbara gan ko ye aye wawawa eyan tututu ko se tu aditu ise olodumare kabiyesi re olohun olohun oba mi ibare o ewo lakin ninu ile ewo lakin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asudedede bi ojo oro gojigo ekun oko oke gbolo idane ti n gbe gbogbo oro mi kabiyesi re olohun olohun oba mi ibare aleru emba mi ewo leru jejejejejejeje oba mi eru jeje ti n feru peru leru eru jejejejeje oba eru jeje ti n feru leru wogbolo ẹ̀rù wá rẹ́rù ẹ̀rù ń sá gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ò tí ń bẹ káyé ó tó máa bẹ ó wà nígbà táyé wà báyé ò bá ṣètún sí mọ́ ìwọ náà ló tún máa bẹ o ọba bẹbẹbẹ ni ọba mi ọwà wàwàwà ni you are the god who was you are the god who is and you are the god who is to come kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ òun fọba kan jẹ ó sì tún máa mú mi kú òun bẹ ìwọ nìkan lalade kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ṣe fìlà fún ìwọ nìkan lọba kan ṣoṣo tí gbogbo ọba ayé yìí ṣe kábíyèsí fún ó ń jọba lórí gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo ó ń sọ gbogbo ayé bẹ́ẹ̀ kò sí síkírítì kan ti ń sọ ẹ̀rù ẹ̀ ń bà mí o ẹ̀rù ẹ̀ ń bà mí o lódùmọ̀ rẹ̀ ohun tó fi ń ṣagbára gan kò yé èèyàn kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ ò ta sánmọ̀ bí ẹni tẹ aṣọ àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò jálù mí lórí rí bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbèrò ó sánmọ̀ yìí ni ò ní pẹ̀kun yìí bó ló ṣe ń ṣe ọlọ́run ọba mi ẹ̀rù bẹ́ẹ̀ ń bà mí kábíyèsí olódùmarè mo ń tẹ́lẹ̀ ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí bẹ́ẹ̀ ayé yìí orí omi ló gbélé o àlẹ́rù ẹ̀ ń bà mí olódùmarè ohun tó fi ń ṣagbára kò yé èèyàn ò ń gbébi mímọ́ ò ń jẹ mímọ́ ò tó ń fi mímọ́ bòrà bí aṣọ ìwọ ni olójú iná ọlọ́wọ́ iná ọlọ́rọ̀ iná ló fi jẹ́ pé bó bá wù mí èmi lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná bó bá ṣètún wù mí ò mo lè pè ọ́ lẹ́ẹ̀kẹrin nínú iná àtàkọ́kọ́ àti ẹ̀kẹrin ìwọ niná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣìrun kábíyèsí rẹ̀ ọlọ́run kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ àdádágodo ẹ̀mí gbogbo èèyàn ìwọ ló ń ṣe ìwọ ló ń tì í bó bá wùwọ́ ó ṣì tẹlòmíì bó bá ṣètún wùwọ́ ó ti tẹlòmíì tí ò sì máa balẹ̀ tí ó pè ọ́ léèrè ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ láyà àjẹjọ ni mo mọ̀ dágbére mo ní bó bá dòní ká tún jọ pàdé o ọ̀rọ̀ tèmi sọ láyà àjẹjọ àbámọ́dá ọlọ́run ọba mi òkè ló bá ń lù lóun tẹ̀ ṣé kí n má tàn yín láàrin ìjẹjọ sóni tí mo ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ìjì ló ti jà tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ òjò rọ̀ ó wọnú ilẹ̀ lọ ọ̀pọ̀ ìjì jà ọlọ́run ọba òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ ewúrẹ́ ẹlẹ́wù alápatà mi bíi kókú ni àágùntàn ọ̀dẹ̀ ń wo alápatà mi bíi kó rọ̀run ni ìwò tọ́mẹ̀dá yé ń wá òdì òkè mi ni bíi kó dá lápá òrí ẹ̀yẹ ní kẹyẹ yọ ọ̀tá ní dọ́mẹ̀yẹ lókun àwọn wọn ń dà lóró àwọn wọn ní kó lè ó wá jà àwọn wọn ó tún ní kó ló kó wá mú àmórí ẹyẹ ni ò pẹ́yẹ àbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́ ó gbà pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́ fi fọ́ọ̀mù òní pọ́npọ́ lórí pòpòpò tó ní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pọ́npọ́ gbọ́dọ̀ gbé kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ó jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí ẹ̀ sọlẹ̀ lórí òkú ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni ó gorí òkè olúwa lọ tàbí ta ni ó dùn bí mímọ́ rẹ̀ ẹ̀ tó lọ́wọ́ mímọ́ àtàyà funfun ẹ̀ tí ó gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ó sì ní bá wọn búra ẹ̀ tán òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ òótọ́ ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ó ní ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà àgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé wọn bá ògo fẹ́ wọlé ni wọ́n ń bèèrè pé ká lọ bá ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ni ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé òótá lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo.
1: Erin ló ní gbó ẹ̀fọ́ ló lọ́dàn o àgbẹ̀ ló láró àlùkò ló lọ sùn lékeléke ló lòdẹ ìkẹ́kọ̀ọ́ olùgbé mi ga ọmọ tọ̀ṣọ́ rédíò àpòsù yín tún ti dé o akọni ọkùnrin tó ń bu tútù sílé tẹrù tọmọ lórí ètò oko tó dariwo níbi tó lùgbé mi ga yóò ti máa parí àwọ̀ láàrin lọ́kọ-láya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi máa ládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo fún gbogbo ẹyin ta n pọn lójú o ẹyin tó ń fẹ tó dùn lórí ètò kó tó dariwo lolúgbé mi gan mọ́tò sọ yóò ti mọ ìyanjú ẹ olúgbé mi gan mọ́tò sọ rédíò àpòsù iṣẹ́ ti dé o ọmọ láti ṣe ó yá tara ṣàṣàgbéra lẹ́kọ̀ọ́ dìde kó tó wá yanjú ẹ kó tó dariwo.
2: Kò tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdáná ó gbọ́ kúrò fún òbẹ olùgbẹmẹga ọmọ mọ́tòṣọ dé ẹni tààrún dé abẹ́ ẹ̀ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni rédíò àpọ̀sọ lórí ètò kò tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.
0: Tọ́ onílé apá ọ̀tún ẹ bá ń ké sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ òkú sọ fún tòkó káàdáná ó gbọ́ kó lọ rèérò fún òbẹ̀ ètò tẹ́ ń retí dé òkú tó dariwo ó balẹ̀ bí ara dẹ̀dẹ̀ ó gorí àgbàgbé. Lórúkọ gbogbo àwọn tájọ mẹ́tò yìí wá sí etí gbọ̀nyín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan Samuel Adelere òní ọlọ́wọ́ Button fún sáà tá a wà yìí o àti gbogbo àwọn tájọ mọ́ dàṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ò ní èmi olúgbèmìgà ọmọ́tòṣọ́ yọ rédíò àpọ̀sọ̀ ìzíaragẹ́n kó tó dariwo lẹ́tọ̀ ètò ni kó tó dariwo.

Kọ̀rọ̀ wọ́n tó dogun kó tó di pẹ́kàleke. Kọ̀rọ̀ wọ́n tó di gbà gbòóṣì. Kọ̀rọ̀ wọ́n tó fẹ̀yìn kẹ̀kẹ̀kẹ̀ bí iná nú ẹ̀rùn. Àẹ̀ẹ́jà tètè parí ẹ. Lórí ètò kó tó dariwo láti ń parí aáwọ̀ o. Yálà láàrin tọkọtaya. Ọ̀rẹ́ sọ̀rẹ́, alájọgbé aládùúgbò, àwọn ìṣòro pẹ́pẹ̀pẹ́ tí mo ń súyọ nínú mọ̀lẹ́bí. Bọ́rọ̀ ń bá ti gorí ètò yìí tọ́, ó ti yanjú síbi tó dà náà nù. Iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi òkè tó gbélé wa lọ́wọ́ ni, bẹ́ẹ̀ ni. Ètò àlàáfíà lẹ̀tò yìí ní gbogbo bí tó bá ń gbóná gìrì-gìrì ibẹ̀ là ń bomi àlàáfíà sí. Ọlọ́run tá à ń sìn yìí, Ọlọ́run àlàáfíà ni o, kò sì fẹ́ pákáleke aáwọ̀. Àwọn ìṣẹ̀lẹ̀ èyí tí mọ́ ń kọjá téèyàn lè pè ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ò ṣe mọ́ ń gbọ́ láàrin tọkọ tìyàwó. Dákun bó ba ti dórí ètò yìí, Ọlọ́run ọba yóò sì mọ yanjú ẹ̀. Lórí ètò yìí, kó tó dariwo náà ni, ètò àwọn tá ń pọ́n lójú ni, ètò àwọn tá ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n, ètò àwọn tá ń ni lára, àwọn tá ń fọwọ́ ọlá gbá lójú. Ọlọ́run ọba mi ò fẹ́ ìrẹ́jẹ bó ti wulẹ̀ kó mọ̀. Àwa ẹ̀dá ayé là ń ṣera wa níkà, àwa ẹ̀dá ayé là ń jira wa lẹ́sẹ̀. Ẹ̀dá ayé ní wo ni sùn, tí sì ń gbèrú ni látẹ̀yìn. Bẹ́ẹ̀ ni, àwọn kan ó sọ pé àwọn làwọn nílẹ̀, bó bá ṣe wo àwọn làwọn lè tẹ́lẹ̀, wọ́n ó sì mú ọwọ́ ọlá, wọ́n ó fi máa gbá àyàn lójú. Ẹ̀dẹ́kun gbogbo ẹ̀mta bá ń fẹ̀tọ́ rẹ̀ dùn, bó bá ti ṣádórí ètò yìí tọ̀, àjẹ́ pé ọ̀rọ̀ ru ẹni bẹ́ẹ̀ ti mú yẹ̀ẹ̀ṣì. Lèmi ó fi máa dúpẹ́ o lọ́wọ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Ṣèbí wọ́n ní àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. Àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí, ká fọ̀ tún wò sí, ká fi òsì wọ̀ tún, àní ká fọwọ́ wọwọ́, òun náà lọ́wọ́ fi ń mọ̀. Bẹ́ẹ̀ ni àwọn kan náà lájọ ń ṣe ò, tí gbogbo ẹ̀ tó fi ń kún mú bí ìdodo ẹ̀fọn. Tọ́, ẹ̀jẹ̀ ń dé ààfin o lọ́dọ̀ ọba mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bàbá ọba Rashidi Adéwọ̀lú ládọjà Arúsàwánu, mo sì fìlà forí adé o, kádé ó pẹ́ lórí o. Kírù kẹ̀rẹ̀ yìí kó dọkìnì mọ́ yín lọ́wọ́, láṣẹ Olódùmarè, ilẹ̀ Ìbàdàn. Yóò mọ rojú ráàyè o, àwọn aláboyún lé wọ́n mọ bíwẹ́rẹ̀, àwọn àgàn wọ́n mọ tọwọ́ àlàbòṣù. Nílẹ̀ èyí, àwa ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ o, bá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Tọ́, ọmọ yín ní pèrí o, bí ti bàbá bá ti ń já, Radio Apostle ní kìyín o. Mo fi bá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kí gbogbo àwọn ìjòyè pátápátá nílẹ̀ Ìbàdàn. Mo ṣe bẹ́ẹ̀, mo kí gbogbo àwọn baálẹ̀ àwọn ọkọ̀ ìlú. Ẹ mọ̀ ṣe ń wà, ẹ kú àtìlẹ́yìn wá. Ojú òní tì bó ti wulẹ̀ kó mọ o. Gbogbo ẹ̀yin onímọ̀ nípa ètò ìdájọ́, mo kíyìn o. Ẹ̀yin tèmi, mo kíyìn o.
e ko ni sise lase olodumare o gbo eyin agbofinro patapata eyin eso alaabo eyin tolohun oba oke nlo fun wa gbogbo yin pata mo ki gbogbo eyin ore mi eseun Iko amotekun ti ipinle Oyo eseun seun o melo alave ka ninu eyin ara bi afika so die ka dakembe gbogbo eyin alase nile yi e mo seun seun e ti alabuja ese o ojo oni tin gbogbo iko ko to dariwo mo kiyin mo loye logo enu mo kiyin le loko mo kiyin leyin odi o e ku ifomo ni ase to oye je ndodo mama tia ni ikani ti wa yin ajin rere obirin Lilian ibade mo si iranse Olorun alaye mama ipe yo ni dipaje ohun te fi wo Olorun iso ni babeje adua to la lore ni se fun yin nu alohun te fi wo Olorun iso ni babeje ise iranse yin aye iso ese ko ni baje o mama dada oya o eto ko to dariwo bere ba se kowe e lale tuni gbegede o gbina laare o jagba nkan o gbe nkan hanu o pepeye o yo gbo mo kan se gbagbe oro omo birin onigbeyawo osu meta ati tanowa di oro omo obirin onigbeyawo osu meta to sare kabakaba wa sori eto ko to dariwo olohun se gbeyawo tan lale gbeyawo gbegede gbina ke lo asele nje kun atoko ohun o ko awon omo niso nibe o ye ko ti ye yin baun loko ohun ba ni kun o se jeje o lale gbeyawo jeje ke e mo ja se jeje ya kan lu papa kam meke amọ ni boda ba so wi pe da kan fara balẹ o ko e fara pa mo fe nti o si ohun o ma le se bi okun e ni o so pe ki lo wi won o gbo tutu so wo ye ti to gba wole ni network re fele je nje ti o si si o gba ti o ye keji si ohun to so na lo tutun gbo ka be se olohun a lo ko e fara pa mo fe nti o si o ti fara pa mo fun mi na ha omo birin sa wa sori eto ko to dariwo o mi nbo loju e lo mi nse sere sere sere bẹ́yìn náà bá wà ń bẹ̀ bẹ́ẹ̀yàn bá dorí àrùn èèyàn ní mọ̀ gbà tómi ó mọ̀ bọ́ lójú èèyàn àwa tanná sídìí ọ̀rọ̀ ọ̀hún bò ló ṣe rí gan-an ó ní pásítọ̀ àwọn mọ̀ sí àpè pásítọ̀ àpè ìyá ọkọ àpè bàbá ọkọ àpè bàbá ìyàwó àpè ìyá ìyàwó ẹ̀ẹ́dẹ́kun bò lọ̀rọ̀ ẹ ṣe ṣẹlẹ̀ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n àìbọ̀ ló ṣe fẹ́ láyé rẹ̀ pẹ̀lú èyí ìgbéyàwó oṣù mẹ́ta kábíyèsí ọlọ́run ẹ gbọ́ wìrìnwìrìn lálẹ́ yìí o ẹ dẹ́kun gbogbo ẹni tí ètí ìṣègbéyàwó ẹ bá ń pè wọ́n di rédíò yàtọ̀ pa ń parí àwọ̀ yàtọ̀ sí pé à ń dá sọ́rọ̀ àwọn tí wọ́n yàn án jẹ ẹ dẹ́kun ẹ̀kọ́ la fẹ́ kẹ́ ẹ mọ̀ kọ́ ò nínú ètò yìí ọkùnrin kan náà tún sá kàbàkàbàkàbà wá sórí ètò yìí pé ẹ dákun ẹ gbóhun ọ̀rọ̀ èyí ti fẹ́ dojú sóhun o ǹjẹ́ kí a lọ́ àṣẹlẹ̀ ó ní ìyàwó tóun fẹ́ ni o ìgbà wọn fẹ́ra nǹkan sì dá ó dùn
amango iya ise tohun se ko lo ni serere werere mo lo ba di pe iyawo ohun bi o ba wi familia o si iya e ti se pe awo ti todun melo lodun meji laabo ka besi olohun omo melo le abi olomo meji omo meji gbe yawo odun meji laabo bo lo se je olawon ni idadu ilo afẹ ase oni yawo ohun tin toju meji iya yawo ohun si mo si oni ko da en to je bi family yawo ohun ohun ti ra omo ti e lo le iwe ri ngba ti nkan da amọ ni nsin bo n ba ti e wa dele won nise won mo po se mo bi aja won lo risarisa ni kabesi olohun egbon rin rin lale yi eje nsare dodo mama mora anu gba na emi na o kura anu gba lase olodumare wo le obin tolorun gbe kale fun iran ta wa yi pe anise gbogbo awon ta nfa la pon loju lomo re ba mi tu won le ya lati gbe elomi ide ala telomi lati ore nti o ba tu lo ko sinu ogun ala telomi lati o mo tu mo re lojo sorenu e dakun awon kan be olohun fi se ran won po awon mo tu ma la ka fi tegan kun ka tu yo tegan ko nbe e dakun a mama e olohun gba fun won po ẹni a pè láṣẹ lógo ẹni a pè láyàn àwọn tá a yàn láṣẹ lógo ó yá mo tẹkọ̀ létí òkè yá o lọ́dọ̀ mọ̀mọ́ mo ráàánú gbà ẹnjiníà mi ọwọ́ rẹ àmúlele ó yá mọ̀ nìṣó lókè màmá mo ráàánú gbà ẹ̀ka àlẹ́ mà o. Akoko ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ Mùráàánú gbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbogun ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já onírògbìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophetess Tolasẹ Obisẹsan màmá Mùráàánú gbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Dahayo, season of joy. Nenu ijowa. Mùráàánú gbà Christ Home of Glory. SW/130B. Omefofun Street. Opposite Balogun Borehole. Oke Ado High School Junction. Off Joyce B Road. Oke Ado Ibadan. Adua oro ne lati agogo mejo oro. Titi di agogo mewa abo oro. 8 AM to 10:30 AM. Iwona ma abo wapo lorun eleda re soro ni gogo oro joto. Kí o tó lọ síbi sí òjò rẹ̀ wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú kí wọn náà wá rẹ́rìn ayọ̀ ogúnlógó ìránṣẹ́ ọlọ́run ni màmá Mùráàánú gbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí ò gbọdọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Moráàánú gbà, èyí tí ìjọ Moráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run àánú gba ọpẹ́ wa. Ní gbogbo ọ̀nà adúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin lọ́lọ́run olúwẹ̀ gba ọpẹ́ wa. Adúpẹ́ fún ààbò, adúpẹ́ fún ìpamọ́, adúpẹ́ lórí prógrámù pé látàgbà tá a ti bẹ̀rẹ̀, ohun àṣemọ́ ò jẹ́ kó ṣẹlẹ̀, olúwẹ̀ gba ọpẹ́ wa. Adúpẹ́ lórí ìtìjẹjọ, adúpẹ́ lórí ìtẹ́lẹ́yìn nítorí pé a mọ̀ pé ẹ gba gbogbo ògo, olúwẹ̀ gba ọpẹ́ wa. Olúwa tún ti fẹ́ tẹ̀síwájú lónìí, olúwẹ̀ gba gbogbo ògo. A fi olóòtú ètò yìí, a fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́, olúwẹ̀ dì wọ́n mú. Gbogbo àwa tàwọn tí ẹ̀ ń gbọ́ prógrámù lórúkọ Jésù, etí tẹ fi ń gbọ́ mi kò ní di. Ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, àwa náà a ó mọ rí wí. Ó rí bẹ́ẹ̀ o, ó ṣe bẹ́ẹ̀ o, gba aláṣẹ ọ̀run Jésù Kristì Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. Orúkọ mi náà yí padà. Orúkọ mi náà ni Wòlíì obìnrin Ìyáàfin Obisesan Tolase Yemi sí, tí gbogbo èèyàn mọ̀ sí Màmá Moráàánú gbà. Nípa àlá àti ìtumọ̀ tá ń ṣe tá ń bá lọ ní agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó bá di next week, a tún bọ́ sí abala míì. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, àlá àti ìtumọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, ẹnìkan sọ fún mi ó lò máa ń lálàárí ẹja. Ẹja tí o bá wà nínú èèyàn tí ó lálàárí ẹja, ìyẹn náà pín sí oríṣi méjì. Tó bá lálàárí ẹja, ìwọ tó bá jẹ́ pé o ní ìpè tí wọn bá ń fi gbà gbogbo orí ẹja, bóyá o lọ ń di o lọ ń kó ẹja, ò ń rí ẹja kó, ò ń ju àwọn. Ìyẹn máa ń dàbí ìgbà tó bá jẹ́ pé èèyàn fẹ́ ní ìpè tàbí kó ti ní ìpè, kí Ọlọ́run wa máa fi ìdí ẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀, tí ẹ bá ń fi ọ̀pọ̀lọpọ̀ gbà lálàá tó ń rí ẹja, tí ẹni yẹn bá ń dọ́wọ́ lé nǹkan, kẹ́ni yẹn máa gbàdúrà pé kí nǹkan yẹn máa bọ́ sí ni. Torí pé ṣe mọ̀pọ́ Yorùbá náà máa ń sọ, wọ́n á ní ẹja ń bá kàn. Tó bá jẹ́ pé ẹja nǹkan tí ò ṣe bẹ́ẹ̀ dá tó ni, nǹkan tí ò ṣe bẹ́ẹ̀ dá tó ni. Yẹ ẹja tá a dẹ̀ tún wá ń sọ yẹn, bó ṣe jẹ́ pé kò dá tó yẹn náà, ó tún pín sí ipa méjì tí wọ́n bá ń lálàá tó ń rí ẹja. Ìmíì tún máa ń jẹ́ wípé èèyàn ń dọ́wọ́ lé nǹkan kankan tí nǹkan yẹn kò dá tó, kò dá tó. Bẹ̀rẹ̀ tó bá pé èèyàn lálàá tí wọ́n wá gbé ẹja fún un, ẹja tó tóbi yẹn tún máa ń dàbí ìbùkún. Ó dúró lórí fọ́ọ̀mù tí ohun kálukú bá fi lálàá rí. Ìwọ tó bá dúró bóyá ojókòó téèyàn wá pírísẹ́ǹtì ẹlẹ́ja, tẹja yẹn dẹ̀ tó tóbi tó ṣe, àjẹpẹ́ nìyẹn máa rí ìbùkún gbà nìyẹn. Ṣùgbọ́n èèyàn tó jẹ́ pé ó kàn lọ bóyá lójú odò, ó kàn rí pé òun kó ẹja, òun ṣe, ìyẹn lè jáde sí pé ẹni yẹn ń dáwọ́ lé nǹkan kankan. Nǹkan tó wá ń ṣe yẹn, Ọlọ́run wa fi bá sọ̀rọ̀ pé kíní kì í sakan o. Ẹja ni ò kẹ́ni irú ẹni bẹ́ẹ̀ kó kíyèsára dáadáa, kó wo nǹkan tó ń ṣe yẹn. Tó bá jẹ́ pé nǹkan tó lè jáwọ́ ń bẹ̀, bẹ̀rẹ̀ tó bá pé nǹkan tí ò lè jáwọ́ ń bẹ̀, kó wá gbàdúrà pé Olúwa jẹ́ kí nǹkan yìí kó yọrí sí rere. Ṣùgbọ́n títí ẹ bá jẹ́ pé ìpè ló ní lórí, òun náà gbàdúrà Olúwa, nǹkan tó fẹ́ kí n ṣe gangan, Olúwa fi hàn mí. Tó bá jẹ́ ìpè ni, Ọlọ́run jẹ́ kí pè mí sọ̀rọ̀ lórúkọ Jésù. Nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo lálẹ̀, ibi tó o bá ti bá tiẹ̀, ibi tí bí àlá tiẹ̀ bá ṣe rí, kò sí nǹkan ẹkún ńbẹ̀. Ìwọ tó bá pé o dọ́wọ́ lé nǹkan kan ni Tọ́lọ́run dẹ̀ sọ pé kinní yẹn ṣó lè já síbi tó dáa tàbí kó o múra sí. Tó bá pé nǹkan tó o lè tí ò tí jìnà, o lè padà. Bẹ́ẹ̀ tó bá ti jìnà, o lè pé Ọlọ́run sí. Ọlọ́run lè so ẹja yẹn kó sọ di akàn, kó dẹ̀ sọ di pé nǹkan tó dáa. So lórúkọ ńlá Jésù, Bọ́lọ́run bá ṣe ń bá wa sọ̀rọ̀, mo gbàdúrà lónìí, Ọlọ́run ó mọ fi ìtumọ̀ rẹ̀ sí. Ọlọ́run ó fi mọ yé wa. Mo tún wá gbàdúrà gbogbo èyí tí àlá ti dá dúró sójú kan náà. Lórúkọ Jésù mo ń tọrọ lónìí on the one tó ń ṣe oṣù àṣepé. Ọ̀run ó tù yín lẹ̀ kí ó dẹ̀ ṣàṣepé ore nínú ayé yín. Ẹ ó dẹ̀ ráàánú gbà. Bákan náà nọ́mbà mi ò yí padà o. O nọ́mbà mi 08059008415. Lẹ́ẹ̀kan sí 08059008415. Mo dẹ̀ sọ ẹni tó bá fẹ́ pè mí, ẹ jẹ́ kó máa tọwọ́ ọ̀sán. Tó bá fẹ́ rí mi, a ní program ní Joyce B Road opposite to Òkè Adó High School, Omi Funfun.
2: wa ti ri church wa nbe mura anugba home of glory ibe ni church wa to ba ti pe mi sori ago yen every Thursday la man se program ati ma wa nbe latago meji abo sago meji la bakan na eyi te ba wa ni side ona asunle ile ijosin wa na wa tun wa ni Asaka One Alubarika Estate a man se program be na njo Thursday ni agogo mewa la ma bere yen a man pari yen ni ago kan o le ri mi lona mejeji loruko Jesu mo gbadura fun gbogbo wo kan ti an fi alaye olenu pe loruko Jesu o ya lo ba isegun re pade oni lojo isegun re atu ole ori be o se be gbo alase orun Jesu Christi oluwa wa ami loruko Jesu
3: ayo mi tunde oluwa o
0: akoko ayo re de iwo le ri kan ninu ijo mura anu gba Christ home of glory lolohun tin dabira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe lolohun se wole awon ide nja oniro binu je fofayo nibi ipade oloso ose yi tolohun gbe kale lati pase woli olorun alaye prophet estola si obi seson mama mura anu gba ni gbogbo ojo bo Thursday pelu akore da ayo season of joy ninu ijo wa mura anu gba Christ home of glory SW/130B Omefofun Street opposite Balogun Borehole Okeado High School Junction off Joyce B Road Okeado Ibadan adua oro ne lati agogo mejo oro titi di agogo mewa abo oro 8 AM to 10:30 AM iwo na ma bo wa bo Olorun eleda re soro ni gbogbo oro ojo Thursday ki o to lo si bi si ojo re wa fi ogun idaduro amupo aseti ati asedanu bu lori gbogbo idawole re labe ipe to daju ki wo na wa rerin ajo ogunloko iranse olohun ni mama mura anu gba yo ma koso ti sise iranse elo elo 08059008415 ipade tose yi o godo ma si nbe o iwo la anu kan ti o rerin ajo

tó ó yẹ jẹ́ kí n máa kì yín káàbọ̀ padà sórí ètò kó tó dariwo láti òkè lọ́hún tá a ti lọ gbọ́ọ̀rọ̀ agbára láti ẹnu màmá moráàánú gbà tó ó bóyá ẹ̀yìn náà bá fẹ́ kàn sí màmá ẹ̀ ń rí àwọn ipa kan àwọn ìfarakàn kan nínú ìrìn àjò yín tẹ̀sí ń kíyèsí pé ó níṣe pẹ̀lú àwọn àlá èyí tẹ́ ẹ ti lá ẹ lálá ẹ mọ̀túmọ̀ ẹ àmọ́ ẹ̀ ń rí pasẹ̀ rẹ̀ láwọn ọ̀nà tí ò gbàyé yín ẹ pé màmá moráàánú gbà ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé ohun tí ń ṣẹlẹ̀ lójú ayé sí èèyàn àti inú ẹ̀mí láti parí ẹ̀ ṣé kí wọ́n á mú tàn yín kò sí ẹnìkan láyè yóò tá èyí fi hàn bí nǹkan rí ó bá ṣẹlẹ̀ á fi hàn bí ìdàkejì náà ó bá sì ṣẹlẹ̀ á fi hàn kó mọ́ bá ṣẹlẹ̀ àwọn nígbà tí ọ̀pọ̀ bá la bí àlá wọn ò ní mọ̀ túmọ̀ rẹ̀ tọ́ èyí gan ni ìpìlẹ̀ ogun tọ́pọ̀lọpọ̀ èèyàn ń jà o ẹ pé màmá o màmá moráàánú gbà bákan náà lẹ lórí ọ̀fẹ́ láti rí wọn lọ́la nínú ìpàdé moráàánú gbà tí wọ́n máa ń ṣe ní gbogbo òró ọjọ́ Thursday. Nọ́mbà màmá rè 08059008415. Ẹ jẹ́ ń pè é fún yín lẹ́ẹ̀kan sí bẹ́ ẹ bá ti lálàá. Ẹ̀yẹn mọ̀ wò wí pé tí mo láàyè ó yé mi gbà mí ǹbẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe rí ńkọ́ òun náà ni ó sì ẹlòmíì lè rí lójú àlá wípé òun gun mọ́tò kó sì mọ́ gun kẹ̀kẹ́ lójú ayé àlá ó wọnú ara wọn àmọ́ bẹ́ẹ̀ bá rọ létí àwọn tọ́lọ̀ ń fún nítumọ̀ gbà mí àlámì àmọ́ ní ìtumọ̀ méjì tó jẹ́ pé ó dìgbẹ́ bá tó dọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn àti orí ọ̀fẹ́ láti túmọ̀ àlá tí wọ́n sọ fún yín pé ìtẹ̀yìn lábo ṣe rí lélẹ̀ o ìgbésẹ̀ tẹ́ sì gbére o bẹ́ẹ̀ ṣe rìn rè o àwọn nǹkan tẹ́ ṣe rè o. Nọ́mbà màmá rè lẹ́ẹ̀kan sí 08059008415. Tọ́ a nìrí jù bá ń lọ lábala abẹ́hùn kó tó dariwo òun tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe.

tọ ẹ jẹ́ kí n máa ṣe báyìí ná níjẹjọ. Mo gbé ọ̀rọ̀ bàbá kan wá sórí ètò yìí. Bàbá tí wọ́n sọ̀rọ̀ nípa pé àwọn ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àwọn nígbà wọn á sí gbogbo ẹ̀ níye owó. Wọ́n ní àbàtẹ̀ 10 billion naira làwọn ilé ìfowópamọ́ kan ni wọ́n fún àwọn nígbà wọn ṣe lọ́tún lóṣè. Bó lọ̀rọ̀ ṣe jẹ́ o, wọ́n ní ìpín tàwọn ni látọ̀dọ̀ bírọ́dà àwọn. Àmọ́ gbà tún ṣòdésàlẹ̀ kòkò ọ̀nà tí wọ́n gbà jẹ́ bírọ́dà sẹ́ni tí wọ́n ń sọ yìí. Ó ní bákan nù kìí ṣe ní tààràrà. Wọ́n ní ẹ̀jẹ̀ òun lójọ lókèètì àwọn. Ṣèbẹ́yìn náà gbọ́ oúnjẹ jọ ẹgbọ́rọ̀ lẹ́nu wọn. Ńbo làwa ń bọ̀rọ̀ ń bọ̀ o. Bàbá yìí tó kàn sí mi àmọ́ n ò lórí ọ̀fẹ́ láti bá wọn jókòó pọ̀ látòtí fọ̀rọ̀ wérọ̀. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lálẹ̀ yìí bàbá, ẹ dákun ẹ mọ́ bínú o. Ọwọ́ ló dí o, àyí ṣàfojú di èèyàn. Kò mọ́ dàbí wípé a ṣì á wá yín wá àjókòó. Ẹ dákun ẹ mọ́ bínú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì pè mí nínú ọ̀sẹ̀ yìí, ẹ jẹ́ ń tọrọ àforíjìn. Ẹ̀yin tẹ́ ẹ pè mí tó dàbí pé a wà nínú àwọn ìpàdé kan tí mo sì ń sọ fún yín pé ẹ dákun ẹ mọ́ bínú, n ò ní lè gbépè báyìí. Ẹ dákun ìgbà mí ń bẹ tó jẹ́ pé òkè ọ̀hún kìí jẹ́ kárókè yìí. Ẹ mọ́ bínú o, bójú ọjọ́ ṣe rí lásìkò tẹ́ ẹ pè ni. Tọ́ bí òun ṣe jẹ́ náà nu ó jàre. Oyè ẹjẹ́ wá lọ sórí ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ o. Ṣé mọ̀ wípé ó ti di ìjẹ́ ẹ̀dógún tí mo gbé ọ̀rọ̀ arábìnrin yìí? Àmọ́ nítorí bọ́rọ̀ arábìnrin yìí ṣe jẹ́, mo wí pé ká ṣe lọ́rọ̀ pàmí lémọ́ pàmí òde. Tòrọ́rọ̀ tó mú wá yìí ọ̀rọ̀ tó lágbára ni. Téèyàn sì gbọdọ̀ dá sọ́bò. Bó tilẹ̀ jẹ́ wípé kò sí bó ti wulẹ̀ ká dá sọ́bò ó tó, a gbọ́dọ̀ yanjú ẹ̀ náà ni. Àmọ́ nígbà tọ́rọ̀ ti a rí bó ṣe rí, arábìnrin ọ̀hún ẹjọ́ ọkọ tó fẹ́ òun ló mú wá o. Ó lóun lọkọ̀ ìgbéyàwó àwọn ò sì tí ì ju oṣù mẹ́ta lọ. Ọmọ ọdún 28 ló pera rẹ̀ 28 years. Òun ló pera rẹ̀ o. Ǹjẹ́ kí ló a ṣẹlẹ̀ sí ìgbéyàwó oṣù mẹ́ta? Oníkó tó dà sìkò tóyìn wá gan-an niná tí ń jòun lábẹ́ aṣọ tá ń dáná sí ọ. Bó niná ṣe débẹ̀ ló bá tẹnu bọ̀rọ̀ ẹ̀yin alára wa. Nígbà tó tẹnu bọ̀rọ̀ ọ̀hún, ara gbà mí, ara ta mí, ara tèmi gan ò lélẹ̀. Ta ni ó àgbọ́rò ọ̀rọ̀ yìí tí ò ní gbára ta? Ọmọ ọdún 28 years. Tó sì jí ní jí kùtùkùtù ayé rẹ̀. Ó ṣègbéyàwó bí èèyàn ṣe ń ṣègbéyàwó o. Àmọ́ nígbà tó di alẹ́ ìgbéyàwó, ìyẹn kóhun àtọkọ rẹ̀ kí wọ́n ṣe tọkọtaya. Ni ọkọ bá pè é jókòó. Ibi a ní agbin obì sí òkè ti lálẹ̀ o. Irú òkè kókè wónú o. Arábìnrin sọ fún ọkọ rẹ̀ wípé
se ba mo kanu bibeli ta ni wo oke ni waju seru babeli dakun emi rogbo lo nte mi ni ni oko arabirin yi ba so fun o wi pe ko so njeje o nje ki la lo a sele aroye ti po ewo tun la roye lale gbe yawo je so to ye a se amon gba ti arakunrin yo soro o lo so fun pe ohun o le se.

아예 이마 레오 면반니소 시어리 하 네아야 이제 도고니가 뭐 베어로이 타베레 라시코 지모시오 조고 실레 타웨이안 빼월레 아랍인의 가나 빼 소리에 조이니 제 도고 에인테도 오니 루온토 셀레 사라변에 이 모시 셀레 송 델레나노 니모 이 베야오 니가 타방 비아원 셀레 미 니가 와바 쿠아 워로 미 와 타와 간시 미보 ìgbà míì mọ́ ń ṣe mí gan bí wípé ṣé ojú àlá mo wà ní àbójú ayé nígbà tọmọbìnrin yìí ń sọ̀rọ̀ ẹ wá wo bó ṣe ń sọkún o bí èèyàn bá jorí àrùn ẹ dákun omi ó bọ́ lójú èèyàn náà ẹ dákun bẹ́ẹ̀ bá rí ọmọbìnrin yìí ọlọ́run parí ẹ wà sí lára pọ̀ ìbéèrè tí ń sọ lọ́kàn mi kúlúkúlú bí ṣe ń bá mi sọ̀rọ̀ ni wípé ṣógun ní jọmọ yìí ni ta ló a tì í sínú ogun kábíyèsí ọlọ́run ha mo ní interest nínú ọ̀rọ̀ ọmọbìnrin yìí ọ̀sẹ̀ méjì gbáko la fi tanná sídìí ọ̀rọ̀ náà gbogbo àwọn tọrọ ọkàn pátápátá mo pè sórí ìjókòó torí pé ń gbà mo bílẹ̀ rè ó ṣàlàyé irú ìgbéyàwó tó ṣe ó sì ṣàlàyé wípé ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ yìí pásítọ̀ òun mọ̀ sí pásítọ̀ ẹ mọ̀ sí kẹ̀ pásítọ̀ rẹ náà ó dèbí ìròjọ́ o ṣe wọ́n wá rí oko ikúnlẹ̀ fún ọ ni wọ́n ní kó lọ lè gbìn pa bẹ́ẹ̀ ni bóun ni wọ́n ṣe ṣe ọ̀rọ̀ ẹ báyìí àwọn dádì àti mọ́mì ẹ̀ ń kọ́ ló bá bẹ̀rẹ̀ sí ni sọkún kí a lè léyìí irú odó wo là á dọ̀rún láì léyìí sí àwọn bàbá ọkọ àtìyá ọkọ rẹ ń kọ o ṣé wọn mọ sọrọ yìí ó ní wọn mọ sí ṣé wò wá mọ ni ibi ọrọ rẹ ti kọkọ fẹ mọ dojúrú mọ lójú rẹ o ń pò mọ pé pásítọ ọ mọ sí bàbá ọkọ ìyá ọkọ ẹ mọ sí àwọn òbí tiẹ ń kọ o bẹrẹ sí sọkún ṣé wọn náà wà mọ ni ó lóun ò mọ ó dà náà kẹ ẹ tó ṣègbéyàwó ọhún ayé ti lajú ìmọ ìjìnlẹ sì ń bẹ bó tilẹ jẹ wípé èmi náà wà lára àwọn tí wọn ń sọ fún àwọn ọdọ ayé ìsìn ìwọ ọmọbìnrin ó tó ṣègbéyàwó jẹ kí ìgbéyàwó rí ó lọlá o ọkọ tó o fẹ́ bá ṣègbéyàwó mọ́jọ ó ṣe ọ lásọwò bẹ́ẹ̀ ni mo máa ń sọ n ó sì máa tuntun sọ torí pé bẹ́ẹ̀ gan lọ láǹbẹ fún obìnrin àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ni ó máa sọ pé irú nǹkan tá à ń sọ ẹ̀ náà ni wọ́n máa ṣe ìgbà náà wà ń kọ́ ẹ̀ṣẹ́ ò sí mọ̀ jìnlẹ̀ ni ojú ti là àwọn ìmọ̀ sáyẹ̀nsì ń bẹ̀ láti lọ rèé ṣàyẹ̀wò irú ọkọ̀ tó fẹ́ fẹ́ àwọn àyẹ̀wò lóríṣiríṣi ṣé ẹ lọ rèé ṣàyẹ̀wò ni ó tún bú sẹ́kún mo bílẹ̀ rẹ̀ àwọn ìbéèrè kan kò dá mi lóhùn o ni mo bá ránṣẹ́ tọ́ nígbà ó dákọ pásítọ̀ wọn ẹ̀rọ ọlọ́run bà mí
se won aranse pe baba to so yi ni je ngbera lo re ba won ni tori ko ya fi owo fe n towo n se ti e nigba mo debe ah gegede gbina o alaari.

rẹ̀, ó ti change. Pastor sọ wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí, a ní lè sọ lọ́jọ́ tí mo wà o. Torí pé báwọn ó bá sọ̀rọ̀, bàbá àti ìyá arábìnrin yóò wà lórí ìjókòó, ọkọ tó fẹ́ yóò wà lórí ìjókòó, bàbá ọkọ àti ìyá ọkọ náà wọ́n wà lórí ìjókòó, káwọn ó tó lè sọ̀rọ̀.

a mú ọjọ́ mi o. Pastor, níbi tí mo wà náà ni wọ́n ti pe àwọn tó yẹ kí wọ́n pè. A sì fi ẹnu kò, a mú ọjọ́ mi. Tọ́, báwo ni ikú ṣe pá, báwo lọ̀bẹ ṣe kún? Nígbà mo rí ọkọ ìyàwó. Èmi gan gbàdúrà fún wípé Ọlọ́run dákun bá rántí rẹ̀ sí rere o. Àṣé nǹkan kì í ṣe ràgó ẹ̀yìn alára wa. Ìdí nìyí tí wọn ò fi lè gbé ohun àwọn èèyàn yìí sórí afẹ́fẹ́. Àkọ́kọ́ rèé. Arákùnrin tá à ń sọ yìí. Àsọ̀rọ̀ ju pé kò lè ṣe lọ. Ṣé mà wọn kan, wọ́n máa ń pè wọ́n ní imbecile. O ti yẹyin báhùn. Yóò ti máa yẹyin. Òun larákùnrin yìí. Ó sì ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Débi pé bó ṣe ọ̀rọ̀ tí ń sọ gan ẹ nílò láti dẹ̀tí dáadáa kẹ́ ẹ tó lè gbọ́. Wọ́n gbé jókòó, wọ́n tó fi nǹkan tì í lẹ́gbẹ̀ẹ́ ni. A bèsè Ọlọ́run. Ẹ̀wá wo arábìnrin yìí lẹ́gbẹ̀ẹ́ arákùnrin tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí. A bèsè Ọlọ́run. Ǹjẹ́ bò lọ̀rọ̀ ṣe wá rí o. Àwọn nǹkan tẹ́mi gan rí àpẹẹrẹ. Èyí tó kọ́kọ́ tiẹ̀ bu omi tútù sí èèyàn lọ́kàn ni. Eléyìí sọ̀rọ̀ pa fẹ́ mọ fa nǹkan kan mọ́ báyìí. Ọ̀rọ̀ àlàyé ni. Ẹ wá wo àwọn òbí arákùnrin tá ń sọ yìí. Ọlọ́run kẹ́ wọ́n pọ̀. Bí n bá sọ Ọlọ́run kẹ́ wọ́n pọ̀. Ó kẹ́ wọn púpọ̀ púpọ̀ púpọ̀ jù. Owó ń bẹ. Ilé ń bẹ. Ilé kọjá owó ọrọ̀ láàbámọ̀ pé. A bèsè Ọlọ́run. Ọlọ́run ọba mi bó ṣe wù ọ́ lòun ṣọlá o. Ọlọ́run ọba bó ṣe wù ọ́ lòun ṣògo. Bó ṣe ń ṣọlá rẹ̀ bó ṣe ń ṣògo ta ni wọ́n àbíọ́lẹ̀ rẹ̀. Ṣé kì má tàn yín o. Ọmọ kan táwọn bàbá àtìyá yìí mọ̀ bí rèé. Imbecile. Owó sì rèé ló yamùrá yìí. Ọ̀rọ̀ rèé ká bèsè Ọlọ́run ọba. Tọ́! Níbo mo wá ń bọ̀ gangan. Ọ̀rọ̀ tárábìnrin mo wá ni mo wá tì síwájú wọn. Ọlọ́run lọ́kọ. Lálẹ́ ìgbéyàwó òun. Lọ́n sọ pé ọkọ òun ó yá bọ́ sí àyín. Bọ́ sórí pápá. Ó yá ò jẹ́ ká para wa láyò. Ló bá sọ wípé tọ́. Ibi ò fojú sí ọ̀nà ò gbá bẹ́ẹ́. Àmì èmi ga àwọn nǹkan kan tí ń kọ́kọ́ yé mi ń gbà mo rí ọkọ ìyàwó. Tí mo rí òbí. Ọkọ ìyàwó. Tí mo rí òbí. Tí ìyàwó gangan fúnra ẹ̀. Ọmọ arábìnrin tá à ń sọ yìí. Bẹ́ẹ̀ bá ti ráhùn òbí rẹ̀. Ẹ ti mọ̀ wípé ọmọ àtàpátá dìde ni. Ọ̀rọ̀ mi ò yé yín. Bó ṣe wo ló a ní ṣọlá o, bó ṣe wo ló dùn mọ́ rè ní ṣògo. Ǹjẹ́ bó lọ̀rọ̀ ṣe rí gan o, pastor ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Pastor ní arábìnrin tá à ń sọ yìí gangan ló wá bá wọn. Lóòótọ́, ọmọ ìjọ àwọn, ó níyàwó.
ọmọ ìjọ àwọn ọ̀nà lọ́kọ̀ torí pé òbí àwọn méjèèjì inú ìjọ àwọn ni wọ́n ń wà ó. Àmọ́ ìyàwó fúnra lára rẹ̀ ló wá bá òun. Wọ́n pè lóko rẹ̀, wọn ò fẹ́ mọ́ dákọ rẹ̀. Ó sì ní dádì, òun mọ̀ rí nǹkan kan alágbára kí a lo rí. Ṣé o ti di aríran ni àbí alálàá? O ní bọ̀rọ̀ lágbájá, òun rí wípé bọ̀rọ̀ lágbájá lọ́kọ òun. Pastor ní lọ́jọ́ tí ó sọ̀rọ̀ yìí, àwọn tún ìjókòó àwọn jó. Àwọn ṣe bí ipáwọn ò gbọ́rọ̀ tó sọ. Ẹ́yìn, kí ló sọ yìí ná tó ń sọ ò? Ó ní dádì, in tí mò ń sọ yìí mo mí ní ẹ̀kẹ̀. Bọ̀rọ̀ lágbájá, ó ń lọ́kọ òun. Ta ló sọ bẹ́ẹ̀ fún ọ? Ọlọ́run ló bò ń sọ. Ọlọ́run ló bá ọ sọ, so o mọ bọ̀rọ̀ lágbájá, o mọ àwọn àìlera àti ìpèníjà rẹ̀. Ó ní ìdí tí Ọlọ́run fi rán òun gan-an láti jẹ́ bí olùrànlọ́wọ́ fún. Kábíyèsí Ọlọ́run. Àsọ́tọ̀ ni nǹkan tárábìnrin fojú sí. Pastor ní, àwọn ò ní sọ wípé Ọlọ́run kọ́ ló sọ fún. Torí pé kò tí ẹ̀ sí nínú àṣà tàwọn tàbí ìgbàgbọ́ àwọn. Káwọn ọmọ fi ọkùnrin lóbìnrin tàbí fi obìnrin lọ́kùnrin. Òun kálukú ni ó yàn òyí tó bá fẹ́, àmọ́ àwọn lè tọ́ wọn sọ́nà ni. Wọ́n láwọn ní kó padà lọ. Ọ̀rọ̀ tó wá sọ yìí, ta ló ti sọ fún? Só ti sọ fún àwọn òbí rẹ̀? Olóhùn ètí sọ fún wọn. Ó lọ rẹ̀ sọ fún wọn. Ó sì tún lọ tún àdúrà rẹ gbà dáadáa. Torí pé òbí àwọn arákùnrin tá ń sọ yìí gan-an. Àwọn ogun ò tiẹ̀ ronú wípé ọmọ àwọn yóò ní ìyàwó. Wọ́n fìgbà kan rò ó rí. Ẹ̀ńbi táwọn mọ́ ń sọ̀rọ̀ dé. Àmọ́ àdúrà táwọn ń gbà táwọn sì nígbàgbọ́ ni wípé kò sohun tọ́lọ́run ò lè ṣe. Ṣèbójú òkú dìde ń jọ sí. Ó sì mú àwọn ọlọ́kùnrin, ó mú wọn lára dá. Bó bá wù Ọlọ́run, ó lè ṣe bẹ́ẹ̀, ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún arákùnrin yìí náà o. Arábìnrin, lọ rèé tún àdúrà rẹ gbà. Kò tó wá padà rí mi, òun kó wò tó bá wá rí o. Ipò kọ́kọ́ sọ fún àwọn òbí ẹ̀ náà.

tó se ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń bi léèrè pé ṣé bí mo ṣe ń sọ lórí? Ha! Ọmọbìnrin yìí dorí kodò. Ń mirí ẹ̀ pé bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ lẹ́nu. Àmọ́ ń mirí. Èyí ti ń ṣe àpẹẹrẹ wípé bí pásítọ̀ ṣe ń sọ bẹ́ẹ̀ lórí. Wọ́n ní láàrin ọjọ́ mélòó ló bá tún padà dé o. Wípé dádì, ohun tí mo sọ lọ́jọ́ sí kò yí padà. Mo tún ti gbàdúà, àdúà tí mo sì gbà. Ìtọ́lọ́hún bá mi sọ náà ní ń bá mi sọ. Pèmí ni ìyàwó arákùnrin yìí. Tọ́. Nǹkan méjì mo ní o ṣe. Tó bá ń padà bọ̀. Mo ní yàtọ̀ sí pé òun bọ̀ tó wá sọ nǹkan kan fún mi ìyún ení. Rí dájú pé o sọ fún àwọn òbí rẹ náà o èjì. So o ti sọ fún àwọn òbí ẹ, ó lòun ti sọ fún wọn. Kí ni wọ́n wí? Wọ́n ní ń gbé òun ti sọ kọ́lọ́n ni. Wọ́n ti ní ìfẹ́ Ọlọ́run náà ni kó ṣẹ. Ìfẹ́ Ọlọ́run ni kó ṣẹ. Tọ́. Pásítọ̀ láwọn pé àwọn òbí arábìnrin yóò. Pásítọ̀ kọjú sí àwọn òbí ìyàwó. Wípé lọ́jọ́ kìíní àná tọmọ yín wá bá mi. Mo ní kó fi tó yín létí àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. Lẹ́yìn tó fi tó yín létí tán tó padà wá bá mi, mo ní kẹ́ ẹ yọjú sí mi. Ẹ wá wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo bí yín léèrè wípé ọ̀rọ̀ tọ́mọ yín sọ yìí, ṣé ẹ fọwọ́ sí o? Kilẹ̀ wí, fúnra lára wọn ni wọ́n fẹnu ara wọn sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni. Pásítọ̀ ní àwọn ń bọ̀. Àwọn mọ̀ wípé irú nǹkan báyìí lè padà wáyé o. Kábíyèsí Ọlọ́run. Mo lu pásítọ̀ yìí lọ́gọ ẹnu. Torí wípé, bí wọn ò bá gbérù ìgbésẹ̀ tí wọ́n gbé yìí, ó ṣeéṣe kí wọ́n rò nǹkan mọ́ wọn lára. Mo rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú ọ̀rọ̀ yìí pọ̀. Pásítọ̀ wọlé wọ́n jáde. Ni wọ́n bá lọ mú kinní ọ̀hún wá. Àṣé pásítọ̀ ní àkásílẹ̀ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n fi hàn mí o, èmi gan fo.

jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tí arábìnrin yìí ọmọ ọdún 28 tó wá sọ àsọdorí ọ̀rọ̀ kodò ni. Ó rí bí ẹni wípé iná ti ń jó òun báyìí. Sọ wá rò wípé bóun ṣe wá wá sọ́dọ̀ ti wà, àwọn ò ní taná sídìí ọ̀rọ̀ ká tó gbé ìgbésẹ̀ láti wádìí ohun tó ń ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ yìí láwọn abala kan ń bà mí nú jẹ́. Láwọn abala kan, ó tún wù mí káwọn kan kí wọ́n tó fi kẹ́kọ̀ọ́ o. Torí pé kíni, bàbá ní á kó àwọn ọmọbìnrin ayé òde òní jọ. Tẹ́ ẹ wá wádìí dáadáa ìdí tí wọ́n fẹ́ fẹ́ ọkùnrin tí wọ́n fẹ́ fẹ́hun. Ṣé kí n má tàn yín? Ọ̀pọ̀lọpọ̀ nígbà tẹ́ bá rí ẹ rí pé ìfẹ́ kófì ọkàn wọn ni. A máa ń yàtọ̀ sí àwọn, ó lè mọ́ jẹ́rú ọ̀nà tẹ́lẹ̀ èyí gbà wá. Mélòó la fẹ́ sọ, mélòó la fẹ́ kà. Ọ̀rọ̀ arákùnrin kan náà là ń yanjú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dákun fún wa yanjú o. Pásítọ̀ sọ̀rọ̀ ilẹ̀kùn o. Arábìnrin yìí ò lè sọ wípé n tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀. Àwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó ò lè sọ wípé ọ̀rọ̀ tí pásítọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ o. Ṣé ẹni tí ọ̀rọ̀ bá ti ẹ̀yé dáadáa làbá bilérè ọ̀rọ̀? Àmọ́ bí mo ṣe ṣàlàyé ipò tárákùnrin yìí wà, tó ti ẹ̀ sọ bá bàbá gan-an tí a tipátipá, ó ni mo ṣe gbọ́. Ó ṣàmọ̀ pé òun níyàwó. Àmọ́ ìgbà tárábìnrin yìí sọ wípé àníṣẹ́ dandan, àbóhun ò bá fẹ́ o, òun ó ṣe ọlọ́run o. Pásítọ̀ mọ̀ gbohun rẹ̀ sílẹ̀ pẹ̀lú àwòrán. Ẹ wá wo bárábìnrin yìí ṣe ń sọ̀rọ̀. Àfi bí wípé òun àtọlọ́run jọ jókòó ní ìpàdé. Lọ́lọ́run wá ń sọ fún wípé àníṣẹ́ ò gbọ́dọ̀ mọ́ fẹ́ o, bó o bá ti fẹ́ o. Gbà pásítọ̀ fi fọ́nrán hàn mí. Wọ́n á wò wípé àṣọmọbìnrin tó wá sọ́dọ̀ wa kọ́ èrè. Ìwọ kọ́ ló ń sọ bí ẹni pé o ti ẹ̀ mọ̀ bọ́rọ̀ ń ṣe jẹ́ títí dalẹ́ ìgbéyàwó. Nígbà tá yíjú sọ́dọ̀ bàbá ọkọ àti ìyá ọkọ, a bèsè Ọlọ́run. Omi sì ń bọ́ lójú wọn. Àbí a máa wọ̀.

0: Èmi gan bẹ̀ wọ́n dánwò kẹ́ ẹ dákun àrokàrokàn ní mẹ́kùn àsundà wà wò bàbá ní àròdìdò ìfọn àhọ́rọ̀ àdéégún. Àkọ́kọ́ rèé tó pa wọ́n lẹ́kún pé ọ̀rọ̀ àwọn dórí rédíò. Mo ṣèlérí fún wọn wípé wọn ò ní gbé wọn.
1: Oṣù biri biri biri.
2: Ṣùgbọ́n mo gbọ́jú mi sókè láti rí ìmọ̀lẹ̀ rẹ̀.
0: Wọ́n wo ara wọn bí wípé sáwọn ṣe Ọlọ́run ni. Tọ́ bàbá lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ díẹ̀ màmá ọkọ yóò ti ẹ̀ lè sọ nǹkan kan. Nígbà tí bàbá tẹnu bọ̀rọ̀, wọ́n nígbà tí wọ́n pe àwọn, pásítọ̀ ló pe àwọn. Wọ́n ní ìyá ọkọ, ìyá ìyàwó àti bàbá ìyàwó pẹ̀lú arábìnrin yìí náà wà ńbẹ̀. Lọ́jọ́ táwọn ń sọ yóò, wọ́n ní bí pásítọ̀ ṣe pa wọ́n sínú ọ́fíìsì, arábìnrin fúnra rẹ̀ náà ló sọ̀rọ̀. Pásítọ̀ ní in tó sọ fáwọn kò sọ. Wọ́n ló sì sọ lọ́jọ́ tá à ń sọ yìí. Àwọn wá tuntun bilé rè wípé ó mọ́mọ́ àwọn o, ó mọrú ipò tó wà o. O ní kí wọ́n gbàgbé ipò. Àníṣẹ́ ohun tọ́lọ̀ ń bòun sọ ni. Bóun ò bá sì ṣe, òun ó ṣe Ọlọ́run o. Ègún ń bẹ lórí òun o. Wọ́n ní kò sí nǹkan tí ò sọ tán. Wọ́n láwọn sọ fún un wípé dákun lọ túntún ọ̀rọ̀ yìí rò dáadáa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù, wọ́n ní arábìnrin yìí nísà ń ké tantantan wípé àníṣẹ́ ìtọ́lọ̀ ń fẹ́ kóhun ó ṣe rèé. Ìtọ́lọ̀ ń fẹ́ kó o ṣe tọ́ ta ń kúkú mọ̀. Kò sẹ́ni tó mọlẹ̀ tí ó mọ́lá. Àwọn náà àwọn ò mọ̀ iye ọjọ́ táwọn dá láyé o. Bóyá Ọlọ́run ló kúkú bárábìnrin yìí sọ̀rọ̀ lóòótọ́ láti máa bá wa tọ́jú rẹ̀. Àbí irú ipò tó wà yìí ó nílò olùrànwọ́ lọ́wọ́ lóòótọ́. Ṣèbí dẹ́rẹ́bà la gbà kó máa gbé kiri. Bó bá ti níyàwó, ìyàwó ni ó máa gbé kiri. Ilé rèé. Kí wọ́n fi kinní kan ṣe ń lọrin. Tí ẹ̀ náà ń bẹ ńlẹ̀. Kí lẹ fẹ́? Táà ní fún yín. Àṣé gbogbo nǹkan tárábìnrin yìí náà ti ń fojú sùn rèé. Ká mọ́ fọ̀rọ̀ gùn. Ọ̀rọ̀ di ọ́wù ọ́wù. Gbà wọ́n ṣe ìfilọ̀ pé bọ̀dá kinní kan fẹ́ ṣègbéyàwó. Sista kinní kan sì ni ìyàwó bọ̀dá lágbájá. Àwọn èèyàn kọ́kọ́ wò ó pé how come.
3: Láì níbi lọ.
0: Àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́rọ̀ dàbí ẹni pé àṣì èṣe pé wọ́n fẹ́ gbèrú sìstá látẹ̀yìn. Láì mọ̀ pé sìstá gan-an ló lọ́lọ́ ń bòun sọ̀rọ̀ o.

0: ara re o gba mo se ba wa ri aye arabirin yi lasiko ta nso yi aye re ti change o won ti fowo tun se o tin sise gidi bayi won ti da awon obi re lola awon obi oko ti ri bi angeli tolorun si o ma awon gege bo se so awon kok ni won ku lo pe on lo so pe olorun ran on arabirin na si ti a dore bayi ama ka mo forogun olohun o se mo aye male e gbogbo ayo bo n da si hai o ti bo la se fe gboro e aye male se baba wa so pe never what God has joined together let no man put us under ẹ̀rù ti ń bá àwọn ẹbí ọkọ báyìí ni wípé gbò tí lóhun ò ṣe mọ́ ìbànújẹ́ ló jẹ́ fáwọn ò àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bá ti sọ bẹ́ẹ̀ kò ṣe wò ó àwọn ẹbí ìyàwó sọ pé láì àwọn ẹbí ìyàwó ò sọ́pọ́ọ̀tì ọmọ wọn pastor dúró sáàrin méjì ń ti wọn dádì ẹ sọ̀rọ̀ sọ́rọ̀ yìí dádì ẹ sọ̀rọ̀ wọ́n ní kí àwọn òbí méjèèjì kí wọ́n dìsáìdì ẹbí ìyàwó sọ pé àníṣẹ́ ó ti sọ pé ọkọ òun nu ẹni tí ó sì fẹ́ nu ọmọ lóhun ò fẹ́ mọ́ ọkọ sáàrí ní bẹ́yìn tí ẹ̀ ń bí ó wà ọ̀rọ̀ òṣè bẹ́ẹ̀ yé dáadáa bí ṣe ń fi ọrùn sọ́tún ni wọ́n bá dì í mú ọba tó fẹ́ gbé lọ sósì òun ó tún bá gbé dúró káì ìyá ìyàwó ń sunkún ni ìyá ọkọ jàre ìyá ọkọ ń sunkún bàlàbàlà bàbá ọkọ nígbò tí lóhun ò ṣe mọ́ ẹja fílẹ̀ kò tèmi wá ń rò ní wípé àbẹ́yàn bá ní tipá tó láàṣì ṣé ò ní fi ọ̀sán kan òru kan kó lọ yin lọ́rùn pa àbẹ́ ètò ní kí n mọ̀ ń sọ yìí ó kú lágbára lórí ẹ̀ àbọ́mọ obìnrin gan ní tágẹ́ẹ̀tì ni pé ǹgbẹ́ ó bá fi di báyìí tẹ́ mi bá ti kó nǹkan tí mo fẹ́ kó jọ tọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ìṣẹ̀lẹ̀ tí ń pa àwọn kan lẹ́kùnrin o ojú wa ń rí mẹ́wàá ó ti ṣèlérí pé wọn ò ní lu wọn bí mo sì ṣe sọ bẹ́ẹ̀ náà máa ṣe àmọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ọmọ nàìjíríà bọ́rọ̀ ṣe rí yìí tá a lè sọ pé dandandan yóò padà fẹ́ náà ni ó gbọ́dọ̀ fẹ́ ni àwọn òbí ọkọ ò máìndì mọ́ pé gbò tí lóhun ò fọmọ àwọn mọ́ no problem àwọn ìyá tiẹ̀ ìyá obìnrin gangan ìyàwó tá à ń sọ yìí àti bàbá rẹ̀ wọ́n ní no. tí o fẹ dandan danu. Pastor Joseph Arimechi. Ẹjọ́ náà ò bò lè yẹn ṣe ń sọ̀rọ̀ yìí sínú. Èlé kọjá kéèyàn ó sọ pé dandan gbọ̀n. A nílò ìmọ̀ràn yín ẹ̀yin ọmọ Nàìjíríà. Òṣìbó ti wulẹ̀ orí kò bí ò lè sọ pé àníṣẹ́ ọmọ òun kó nù. Ọmẹni lọmẹni ọmọ kan tí wọ́n sì wá bírè láyé lọ́rùn. Àbẹ̀rẹ̀ sí Ọlọ́run. Ẹ̀rù ń bà wọ́n pé ẹni tí ń ṣe báyìí sí ò ní ṣe nǹkan mìíràn sọmọ àwọn. Ìgbà arábìnrin yìí sì sọ̀rọ̀ fún mi ẹni tára ẹ pé dáadáa mo pé. Ẹ̀rọ ọmọbìnrin yìí bà mí o. Tọ́ ẹ dákun ẹ bá wà dá sọ̀rọ̀ yìí 0916 893 1000 tàbí 0915 333 4893 tàbí 0911 3 4 8 9 3. Hello.
1: Hello.
0: Ẹ mọ̀ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ o. Ẹ kúṣẹ̀.
0: Tọ́ ẹ
1: ṣe. Orúkọ tèmi ni Ẹ̀fọ́ Kọ́lọ́dún. A ní ohun tọ́lọ́wọ̀n ni. Tọ́. Lókè ayọ̀ lójú ọ̀nà lápáta dandan nìbàdàn.
0: Ẹ ṣeun sá.
1: Ẹ ṣe ẹ kúṣẹ́. Ẹ ní ìkẹ́ tó ṣẹlẹ̀ ni pé gbogbo òye náà ló ti ẹ ń jẹ́rè ti béèrè kọ́ṣọ̀ ẹ ti ti fún wọn ní ánsà. Ánsà rẹ̀ ni pé ìkẹ́ tó fẹ́ ṣe ló fẹ́ kó nǹkan jẹ náà ni. Ìkẹ́tọ́ bẹ̀ sí kójọ kọ́ àwọn òbí ìbá sọ̀rọ̀ dáadáa. Àwọn ni àìṣe ilé ayé ń gbé. Tí ẹ bá ṣe ọ̀rọ̀ inú wọn mọ́ bára wọn. Kò sí ló ṣe lè ṣe tó yóò jẹ yóò gbẹ̀sán kọ́ wá bá sọ̀rọ̀ dáadáa. Ṣùgbọ́n tó bá tó gẹ̀gẹ̀ wò ó fẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn mọ́. Ṣé ó ti bí wọn kan àti òsì fìmọ̀ rárá.
0: Àní ò lè ṣe.
1: Ọjà nísìnyí òun náà sábà ọkọ̀ níṣẹ́ tí ọmọ yẹn wà kó tó sọ pé òun ọlọ́run ló sọ pé kò wọ́n fẹ́. Àwọn òbí ẹ̀ nìkan sọ̀rọ̀ dáadáa tó bá lè sọ pé jẹjẹrẹ jẹ àwọn ọ̀fẹ́ mọ́ kó sílẹ̀. Ṣùgbọ́n kó mọ̀ pé ká ló bá lọ àbọ̀ ń bọ̀ ló jẹ́ bí ìjẹjẹ náà.
0: Tọ́ ẹ ṣeun àfa.
1: Ẹ fẹ́ wọ̀.
0: Challenges arákùnrin èyí tá ń sọ yìí ó pọ̀ gan. Ó tó wá wà ń bẹ̀ ni pé kìí ṣe pé wọ́n fi fún ọ ìwọ ló wá pé Ọlọ́run sọ. 0916 893 1000 0916 893 1000 Ẹ mọ̀ jẹ́ àgbà ojú òpó kan wọlé ń jára wọn. Hello.
2: Hello.
0: Ẹ ká lẹ́sà o.
2: Ká lọ.
0: Yes, sir.
2: Ẹ̀jẹ̀ obìnrin olójú kòkòrò ni. Olójú kòkòrò gidi òun ni. Gbogbo nǹkan tó fún ẹ kọ́ bà padà lọ́wọ́ ẹ̀. Ètò gan-an mo ń bẹ́ ẹ máa fẹ́ tó bọ̀.
0: Tọ́ ẹ ṣeun ojú òní tìyín o. Ẹ dákun gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa. Ìbéèrè tá à ń béèrè gan ni pé àwọn òbí ìyàwó sọ pé dandan ni ó fẹ́. Ọmọ lòun ò lè fẹ́. Àwọn òbí ọkọ àwọn ní kì í ṣe dandan gan. Kí ni ká ṣe lórí ọ̀rọ̀ yìí? Hello.
3: Ẹ kalẹ̀ sàn.
0: Ẹ kalẹ̀ mà ọ́ ta ló ń pè àti bulẹ̀ ti ń pè é.
3: Láti Àpáta ni.
0: Ẹ ṣeun mà bí abiamọ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
3: Ẹ rí obìnrin yẹn. Ọmọbìnrin yẹn. ni roko ba yo le se ko roko ba yo le se pe se bi ina la lo lo bo ti ite o le se ko ga to de re ti o le se lo fu wa to da ro pe se un wa wa ju o be yi nkan te mi to ro si ni le se ni
0: wọ́n mọ̀ ní gbogbo ẹ̀ làwọn ṣàlàyé fún un tó náà sì mọ́ àwọn òbí ọkọ mọ àìlera ọmọ wọn gbogbo ẹ̀ wọ́n sì ṣàlàyé fún ó ní olùrànlọ́wọ́ la pò ń
4: hello
5: hello
0: ẹ mọ̀ kalẹ́ mọ̀ ọ̀tá ló ń pè àti
5: bọ̀lẹ̀ kalẹ́ fẹ́ rí ọmọbìnrin yẹn nǹkan tó yẹ kó ṣe ni pé kí wọ́n lọ adopt tó bá adopt ọmọ but tó bá tó adopt ọmọ in another way nature nkan
0: ibi tọmọbìnrin ń sọ̀rọ̀ lọ náà nù
5: kalẹ̀ tí ń tọ́pọ̀ lórúkọ sí
0: tọ́ ẹ̀sìn ojú òní tì yín o ó bá jẹ́ pé ká bímọ ni èèyàn lè adopt ọmọ àló ní òun ò lè gbámọ́ra mọ́ hello ẹ dákun ẹ̀yìn rédíò yín lẹ̀ o
6: rédíò hello
0: ẹ̀ka lẹ́mà ọ̀ta ló ń
6: pẹ̀lú ẹ̀ka
0: lẹ́ta
6: ìparídíò láti ọdọ ọmọ ni o
0: tọ ẹ ṣeun o
6: ìyá àfi ọ̀run ṣe ní ló ń sọ
0: ẹ ṣeun o
6: tí mo rí sí ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọdé tèmi o òun ni pé ojú kòkòrò táwọn fámìlì ẹ̀ ní mush òun ló fẹ́ lò nígbà táwọn òbí ẹ̀ ti ṣàlàyé fún wípé kò lè ṣe kọ̀ǹdíṣàn ọmọ wọn nì sọ́dẹ̀ táwọn ọ̀yẹ́ náà tún sọ fún un tó sọ pé òun tó máa fẹ́mi ọlọ́run ló rọrùn ó lo àhílì képọ́ ọlọ́run ló rọrùn ni àwọn pọ́pátì tó ní wípé inú kẹ́lẹ́ òun lọ ó ti rí ohun tó fẹ́ rí ń bẹ̀ ló ṣe sọ wípé òun ò ṣe mọ́ èyí tó mò ń rò sí mi.
0: tọ ẹ ṣeun o.
6: ìyàwó tó bá tún lè jọgbọ́n sí tó bá lè jọgbọ́n sí ló kù.
0: irú ọgbọ́n wo nìyẹn mà.
6: òun ló gbọ́ngbọ́n tó mọ́ dá sí tó máa lé òun ní rè gbàgbé mi ò lè ṣe tó bẹ̀ tí mo pé inú kẹ́lẹ́ òun wà.
0: tọ.
6: ẹgbẹ́ ló ṣe jẹ́ ni o. ọmọ wọn fún yín náà sọ o.
0: ẹṣin ojú òní tí yín o. nígbà mọ̀mọ́ ìtì ẹ̀ ní bóyá ó lè dọ́gbọ́n sí i àfẹ́ wò bóyá ọgbẹ́ kan ń bẹ ni. torí ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ dákun afẹ́kẹ́ fún wa nímọ̀ràn ni àwọn òbí ìyàwó ní dandan gbọ̀n ọmọ náà ni ó sáà fẹ́ ó sì lóun ò fẹ́. hello hello
7: hello
0: ẹ̀ka lẹ́sà o
7: hello
0: yes sir
7: ẹ̀ka lẹ́sà ẹ kú ètò
0: ọlọ́run ní tò ó
7: ọlọ́run mọ fún yín ṣe o
0: àmì ọlọ́run
7: ìgbínú fún ẹni tí owó nígbà tí ọlọ́run kò sọ torí pé ojú kò kúrò ní ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn torí ọrọ̀ ajé tó fẹ́ jẹ òun ló ọmọbìnrin yẹn fi ṣe nǹkan tó ṣe yẹn tí ò dẹ̀ dáa. ṣé ń gbọ́ mi sà.
0: àgbọ́yé mò ń gbọ́ yín.
7: nǹkan tí ò dáa pátápátá gbà ló ṣe. ó wá di àárín kan nísìn ó wá sọ pé òun ò ṣe mọ́. kòró lọ síwájú kòró lọ sẹ́yìn kó tó tara bọ́.
0: tọ́ sà kí lẹ wá rò pa lè ṣe lórí ọ̀rọ̀ yìí.
7: nígbà tí àwọn òbí rẹ bá fi dandan mú lé nìyí pé òun ni kò fẹ́ òun ni kò ṣe ṣùgbọ́n alẹ́ mẹ́sìn lọ sódò ní alẹ́ fi mú mi alẹ́ fi tẹ́pá fi mú mi. ọbẹ̀ gbé ọmọ lọ́wọ́ nísìnyí ó ti sọ bẹ́ẹ̀ nù ó ti sọ ní tó fẹ́ ṣe bá ojú rẹ̀ ti já. wọ́n fi wọ́n fọ ọlọ́run bẹ ọlọ́run di ọ̀tún náà mẹ́jọ ni tí ó ṣe ló ti ṣe yẹn ó lóun ò ṣe mọ́ kí là á fẹ́ ṣe àfikọ́ ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórí èlòkú báyìí.
0: ẹṣeun gan sa ojú ò ní ti yín o. Kàbíyèsí Ọlọ́run. Ọ̀rọ̀ yìí gan ó sì ń pa èmi gan lẹ́kún. Hello.
4: Hello, ẹ̀ka lẹ́mọ̀.
0: Ẹ̀ka lẹ́mọ̀ ọ̀tà ló ń pè àti ìbòlẹ̀ tí ń pè yìí mà.
4: Láti ológun ẹ̀rí mi.
0: Ẹ ṣeun mà.
4: Ẹ wọ ọ̀rọ̀ yẹn ó le ó le ó le gbọ́ obìnrin yẹn kó gbà pẹ̀lú àlejò ẹ̀ torí kí ó ti gbọ́ tó ti dé tẹ́lẹ̀. Kó tó wà tí ó ti kó máa ṣe.
8: Ẹ jẹ́ ká yanjú ẹ̀.
0: Síwájú bó bá di ìjọ.
9: Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.
0: Lele ope pataki lo gbogbo awon ololufe ikani Wells Radio 89.3 FM ti e ti darapo mo lati ana lati ago marun aro titi di asiko ti a wa yi ati wa ni ojo tutun asi nilo lati lo fe pelile nitori na labe oruko oludasile ati alakoso ikani Wells Radio 89.3 FM evangelist Mrs. Lillian Badimosi on la shin ki gbogbo abi pe orun ayo la osun lagbara Olorun nigba to ba di ago marun idaji a o tun pada sori afefe